0: ewé àkókò láwa lọ jà. Ewé àkókò láwa gbé ìgò nílé.
1: Kì í ṣe pé a gbé kalẹ̀ lẹ̀.
0: Orí ewé àkókò yẹn láwa gbé lé ibẹ̀ láti máa bù ú sínú kíní ká máa kan sí ojú yẹn lẹ́yìn ìjọ kẹta.
1: Káàbọ̀.
0: Pẹ̀lú tọ́pá tẹjọ́ kejì kéèyàn bá fẹ́ lajú ẹ̀rọ ọlọ́wọ́ ọba ẹ̀rọ láì ṣe sọ́nà.
1: Torí pé yóò kó àwọn nǹkan kan bí ìdọ̀tí jáde.
0: Ó dà ó lè yọ òkúta tó fẹ́ tó ọmọ adarí sí yẹn.
1: Kí ló dé? Tó bẹ́ẹ̀.
0: Ìkejì màmá kí wọ́n ní àwọn lo epo jẹ̀bù tútù yẹn. Àwọn yóò sọ dáadáa.
1: Ọ̀yà.
0: Sọrí epo jẹ̀bù tútù yẹn á ge kéékèèké. Á wà á rẹ púrúpúrú bàbà sí lórí púrúpúrú ọ̀nà. Wáì ní rẹ́ẹ̀dì tí ò ní akọ́lékì. Láwa dà sí. Ìṣòro inú ẹ̀jẹ̀ máa ń fa gbogbo púpọ̀ ara ń tami ara ń jámẹjẹ ìró oorun sùn yẹn. Tó fi débi ìfúnpá gíga. Tó bá ti jẹ́ pé ọ̀nà yẹn tààràtà ni ọ̀tọ̀ lọ bí ó ti ṣiṣẹ́ yẹn nìyẹn bí àyẹ̀ ṣe wúyẹ níbẹ̀ náà ni yóò ṣiṣẹ́.
1: Ni ó ṣiṣẹ́ káre dókítà.
0: Ó wá ṣe rí ẹnìkan dákùnrin láti lórí ọ̀sẹ̀ ọkùnrin tó pín nígbà wọn ọmọ òwe kan. Ẹ̀dàkùn ẹja ṣiṣẹ́ ọlọ́run lára ẹ̀.
1: Ọ̀yá ẹ ṣe.
0: Wọ́n lọ ja ewé ọgbọ́ tútù bàbá tí wọ́n lẹ́sẹ̀ àwọn bá ṣe ibùsùn kan méjì.
1: Yóò ti rí àwọn.
0: Yóò máa rí àwọn yẹn. Wọ́n lọ ja ewé ọgbọ́ tútù. Wọ́n wá sí. Wọ́n sí. Lọ́pàdé wá ṣe tó ti jiná dáadáa kí wọ́n máa yọ sínú kọ́ọ̀pù. Kí ni àwọn wàrà tí máa wà nù onípa lé olómi alágolo. Wàrà mílíìkì.
1: Ó yé wa.
0: Wọ́n tẹ̀lé pa àwọn ọmọwé láàrin mí. Òun ni wọ́n máa ta díẹ̀ sí kí ni wọ́n máa fi mú ẹjọ́ bá ti lẹ́kẹ̀kẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí mú náà ló ti bẹ̀rẹ̀ ẹjẹ́ kò dọ̀la kò di ẹjọ́ márùn-ún.
1: Mo ti máa làágùn jáde. Mo ní ni wọ́n ti bẹ̀rẹ̀ sí làágùn jáde.
0: Kódà wọ́n tọ̀lù òkè lọ́ọ̀lẹ̀ pẹ̀lú.
1: Kàsà.
0: Wọ́n fọwọ́ kan ìyàwó wọn. Tó bẹ́ẹ̀ ni.
1: Àjẹmọ́ kò wá jọmẹjọ o. Bẹ́ẹ̀ máa bínú mú ní sáré ìṣèkọ́lẹ́ṣàárín yẹn. Ẹ ṣeun, ó ti yé mi.
2: Mo ń bọ̀ mi ò tí ì dé. Lẹ́yìn ìgbà tí mò ń kí àwọn àgbà lórúkọ gbogbo àwọn tó ti rí ìtúsílẹ̀ kan àbó mi. Ẹ dákun ta ni ó bi adá ni wáyé pé báwo ló ti ń ṣiṣẹ́ ta ló tó bẹ́ẹ̀ tó lè bi Elédùmarè mi ti ń gbọ́ lákàyè. Mo sọ ológo àrọ̀ ọmọ Adélékè. Kúnlé ọ̀la lẹ́kan. Àfáà Sheikh Ahmed Ọpẹ́lóye Rú Ìmáṣà yìí. Ìyá ló dé fún iṣọ́. De ìyá mọ̀rẹ́kẹ́. Bákan náà ìyá ló dé. Rọ́mọkẹ́ balógun. Ìyá ló dé àṣà. Ọlárẹ̀wájú mú Káìlà Mìkì ọmọ ìbílẹ̀ olórí ọ̀dọ́ káàbàdà. Olóyè Síkírù Ajíbóyè èmi lóríire kan. Àfáà Ríyọ̀ Abídèmí. Aláàjì ní kọ̀pẹ́kọ̀pẹ́. Kàmọ̀dín Gani Ọdẹ Kọ́tìnlá Lẹ́sìnlọ́yẹ́ ńlẹ̀ Ìbàdàn. Ìránṣẹ́ Ọlọ́run Alàyè Wòlíì Ògínní. Àfáà Sẹ́ríkì. Ajá Blakim Ọlọ́run kọjá ẹni àáwú sí. Bàbá Dr. Olóyè Adédòkun. Láti ìlú Ẹdẹ. Ọmọọba Musa Anẹ́bí Ọjọ́. Bàbá Pikin. Ìrìnàjò ẹ̀dá ó ti dàtò pa ayé tí nǹkan kan ò gbọdọ̀ ṣe.

0: ní kí ogun dípẹ́ kúnlé ọmọ anífowó ṣe princess afẹ́jì sọ̀rọ̀ ọmọ tọ́lá ni mo yin olúwa gbogbo ẹ̀yìn àdmí mo kí yín kú oríire àtàwọn àgbààgbà wọ̀nyí ọlọ́run ò ṣe é kódà tó fi dórí àwọn ikọ̀ tèmi tá a jọ wá níjọ́ kẹjọ kẹjọ bíi eléyìí ramses ta ló gbọ́n bàbá tápà olúwa fẹ́ràn mi ẹwà tómi àjòrè ìkẹ́ ìyá ègùn àṣírù mọ́ dání tó fi wá dórí dókítà olúpọ̀nà ọmọ tìjáni ti kálára ẹ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ wò yóò lágbára nírìn àjò ẹ̀dá 3.0 sọ síwájú ẹlẹ́dẹ̀ẹ́ àti ẹ pé kò ní ṣẹ̀yìn tèmi méjì tó kọjá lọlẹ̀ tí ń rí tẹ̀ ń wí tẹ́lẹ̀ lágbára elédùnmọ̀ eléyìí ó tún gà sí ara yóò tún kọ nǹkan ó tún gbé nǹkan rẹ̀ ní ti rere lọ́jọ́ náà lọ́hùn sọ pé kú ò ní yẹ èmi ní sámi ìmọ̀ ti ẹ́ o ikú ò ní yẹ ti wá ń sà àájọ péjú ṣe ni wá gbọ́ fáwọn tó bá fẹ́ rìn ìrìn àjò ẹ̀dá lọ́wọ́ títí ìgbà náà mof 21 gbẹ̀gàn yẹn máa ń gbàlejò ńlá lọ́jọ́ yẹn ìbàdàn máa ń mì tìtì eléyìí ó tún lágbára pọ̀ gẹ́gẹ́ báwọn yẹn ti bèrè lọ́jọ́ ìjẹ́ẹ̀dógún àti ìjẹ́jọ́ a ti bẹ̀rẹ̀ sí ṣèpalẹ̀ mọ́ gbèrègbèrè ọ̀n gbàlejò tó bá ju ariwo ńlá náà fi pàdé ẹ̀ lóòótọ́ ó di ní oṣù kejìlá oṣù kínní ọdún ká tó ṣe é ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ palẹ̀ mọ́ tó lágbára àbí ohun tí mò ń sọ òye aṣọ ti wálẹ̀.
1: èmi ò tara anẹ́kì kò a kò àríyàjò àdáṣe.
0: bàbá òde ni ó wọ ránẹ́kì.
1: bàbá òde kú àwọn tí mílí tó mọ̀
0: báyìí. ṣé n lo bí tí mo lọ ṣe nǹkan mi ò sí bẹ̀ kó o sí lọ́jà ọjà òdúró bá tún dé wàhálà. wá wo bí táwọn èèyàn ń ṣe ẹ̀dáwó sí tó ń ṣèrànlọ́wọ́ sí wọn náà lè ti máa envisage kó máa visualize kó kàn máa imagine báwo lọ́jọ́ yẹn ṣe fẹ́ rí ná a program táwọn èèyàn wá kódà òyìnbó wá láti amẹ́ríkà ní láti àṣọ ògbàgbé wọ́n torí ẹ̀ wálé ọmọ nàìjíríà eléyìí tọmọ yorùbá tó fẹ́ òyìnbó wọ́n torí ìrìn àjò ẹ̀dá wọn wá sí nàìjíríà ọlọ́run ò ṣe é kí wọn náà bá wá ń palẹ̀ mọ́ pé kí ni wọ́n ń ṣe ń bẹ̀ ńgbà náà kí la lè fi ṣèrànlọ́wọ́ wá wà kán nàmbà yìí ìrìn àjò ẹ̀dá lónìí tó dà mọ́ fáwọn àgbà ní nǹkan ìyẹn ni ó sì fún mi láǹfààní láti dúpẹ́ lọ́wọ́ ẹni bí ẹnìkan èèyàn bí èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́jọ́ ìjẹ́jọ́ ẹnìkan pè sórí ètò yìí tó dúpẹ́ nípa iṣẹ́ ẹ̀pà ayéré àtẹ̀wé ìpínṣẹ́ ìgbàgbé ṣe mọ̀ pé ẹni yẹn máa ń mọ̀ ta gbogbo àwọn àgbà ọ̀tàwọn lọ rẹ̀ pátá gbogbo wọn látòkè dé lórí afẹ́fẹ́ mu ti ń sọ yìí ó lè má jẹ́ nǹkan tó pọ̀ rẹpẹtẹ o ṣùgbọ́n ohun tó ṣe jọ àwọn àgbà lójú pé mélòó gbogbo wọn mẹ́tàdínlógún ni wọ́n ẹ bá fún oògùn olówó ó dé àwọn àgbà kúkú ń gbọ́ mi báyìí.
1: ìyá wà lára àwọn àgbò tí ó ta lára.
0: ẹgbọ́n ẹ tẹ́tí kẹ́ ẹgbọ́n mi dáadáa àwọn àgbà náà sì díjú ṣe àdúrà fún tààrà ṣe mọ̀ pé ọwọ́ tọ́ ní mú ọwọ́ tọ̀ wá ẹni a bá fún díẹ̀ tó bá fẹ̀mí ìmoore hàn ó fẹ́ gba púpọ̀ ni ṣùgbọ́n a da fún kékeré tó fún ìka tó fẹ́ gbà náà ló ti gbà ntí ẹ̀yẹ́ nobleman ẹ̀ ń ṣe ọlọ́run yìí ẹni ọlọ́run mọ̀ yìí àwọn àgbà ní kí n dúpẹ́ o wọ́n wá lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni o. e ke wa fi ke gbon iresi ni pelu nte se yen o awada le ma pe o re n pada bo lori afa wa dupe tara ohun to lorun a se fun ni won ba to kun todun yo fi pari yo koja ohun te le da owo bo awon re kan be ti koja pa nda shobo nkan o ti to nkan to ba to nkan ta ye ori le bo mole mo awon re ha to jojo ori yin lo ti ran ikan o ti gbaro eri odun yi o to bari yo teyin lowo lagbare leduwari to re ba mi dun gbogbo awon agba yen no pata lojo jima to koja lo gugu mo nton lo nse fun yin e dupe lori afefe gugu won fatale wa fun ni nkan latoke dele omo ti jare won ran mo de je gugu se yin awon agba na ni ba won ki yin o abi on ti mo so ye ora to ba ri be ngba won na wa me fun eni keni to ba je ko fe da si oro irin ajo eda abi ipale mo fun ane fasi 3.0 leta awon agba lore gba kan number yi polaris ni bank ta nlo oruko eto yi gan ni account name irin ajo eda concept account number wa re mu gege ko call abi o te sori phone gba padu e ti gba laaro yi ngba ti o ba edi wo yi jo mejo wa re un ti wa dupe le lori olorun o sori ore fun e number na re 4092 abi kin so pe 4092 00 4305 4092 00 4305 4092 00 4305 4092 00 4305 magic finger e ba mi te soju oko she mo dupe.

0: ìrìnàjòdá náà lóyún mo fẹ́ sọ́kí gbogbo wa nínú kan ní mo lè tá àwọn gbogbo àgbàgbà àwọn babalọ́ kan àti ìyá wa nínú kan ní mo fẹ́ ṣètò pé mo fẹ́ fi jẹ́rìí kan tó hàn mí nípa iṣẹ́ ọ́sà tí bàbá wa olóògbé àwíṣẹ́ tó ń fi sílẹ̀ mo gbàdúrà wípé kọ́lọ́ọ̀ délẹ̀ rí fún wọn ẹni tó ń fi sílẹ̀ ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ mo fi iṣẹ́ yẹn fún àbúrò mi kan ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa ó dẹ̀ wá sọ fún mi pé òun ti rí ìtúsílẹ̀ pé wọ́n ṣàyẹ̀ ó dẹ̀ ti ń dààmú ẹ lọ́jọ́ tó ti pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá àwọn bàbá yẹn mo dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ bàbá wa náà tó fi iṣẹ́ sílẹ̀ mo ti gbàdúrà lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yìn tó ń fi sílẹ̀ ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ àti gbogbo ẹ̀yìn àgbààgbà náà tẹ́ bá wọn fi iṣẹ́ kan méjì lẹ́tẹ̀ tó wá sílẹ̀ ní agbára ọlọ́run ẹ̀ní túdè bọ́ sínú ìdí ọ̀nà yóò wà wá pẹ̀lú yín ọ̀lẹ́ ti fẹ́ àsìkò náà kí olórí wọn ọ̀gá wa aláàjì ló pọ̀ àwọn tìjà ní pé ọlọ́run yóò máa wà pẹ̀lú wọn yóò máa dì wọ́n mú ìta tó fẹ́ gbọ́ lónìí náà kò ní jẹ́ ìta àti gbọ́ gbẹ̀yìn nínú ayé wa ọlọ́run yóò máa rọ wa ní agbára yóò máa dì wọ́n mú ẹṣẹ́ o gbogbo ẹ̀yìn àwọn ẹgbẹ́ ẹṣẹ́ o àmọ́ lóore o àmọ́ lóore o yóò dẹ̀ máa dín bí bá ṣe ń já yóò máa já bí bá ṣe ń tú yóò máa tú ẹṣẹ́ náà.
1: Alájì ẹ káàsán ẹ kújọ́ mẹ́ta ẹ ṣe mo dúpẹ́ púpọ̀ púpọ̀ mo ti ń lè gbé ẹsẹ̀ yẹn dáadáa báyìí o mo ti ń lè gbé ju bíi ti tẹ́lẹ̀ lọ so màá sì máa lò mo ṣe ń lò náà lágbára ọlọ́run.
2: Ẹ jẹ́ ká gba ìpè bíi méjì ká fi gba ìbéèrè àwọn èèyàn ẹ má bínú àyè tá a wà yí àyè ká dúpẹ́ ni mi gbọ́ mo ráago ẹ̀jẹ̀ ń gba méjì kí n fi ṣe àṣẹ wọn kí bíi mẹ́rin ń bẹ́lẹ̀ ọyá ìbéèrè méjì ẹ̀ ń tó bá lọ́kì ta ló wà lójú òpó nípa pàpà kí lẹ fẹ́. Hello sir.
3: Salaamaleykum.
2: Waaleykum salaam kí lẹ fẹ́ sà.
3: Ẹ káàárọ̀ afọ Amúríkà la ló ń sọ̀rọ̀.
2: Kí lẹ fẹ́ bàbá wa.
3: Ẹ̀rà sa ẹ̀kú ètò.
2: Ẹ sà.
3: Ọlọ́mọsà gbára yín dọ̀gán o.
2: Àmì o.
3: Èmi kan náà ọmọ ìrìnàjò ẹ̀dá èmi mo pè é ní mo padà pè é lọ́yọ̀ ìrọ̀lẹ́.
2: Ẹ ti wà lórí afẹ́fẹ́ kí lẹ fẹ́.
3: Àbúrò àǹtí mi tó dóbìnrin ó ti lé ní 36 years of age now. Ìmọ̀kùmọ̀ ìfakólò fagbófa àìsàn kankan. Ẹ pé inú ìdògan da ọ̀dẹ̀ láti dájú ẹ̀ lọ pé a fẹ́ ya wèrè pé kó mọ lọ sí ọgbà. Ìyá ẹ̀ ló sà pé inú tó mu ló ń fa. So tí mo ìrànlọ́wọ́ tí mo fẹ́ yàn ẹ̀jọ́ nítorí ọlọ́run ẹ̀ dákú.
4: Listen attentively, I'm going to bọ̀rùn sùwẹ́ fújì ṣẹ́hùn bá a.
2: Àtúbọ̀tán. Padà lọ́nà bẹ̀yẹn.
4: Ayé láwa o. Àwọn ìta
2: ò ṣe o. Ta ló tún wà mẹ́lú ẹ káàárọ̀? Ẹ káàárọ̀ láàrin ìṣẹ́jú kan péré bàbá. Ẹ káàárọ̀ sà.
5: Ẹ
2: káàárọ̀. Ẹ káàárọ̀ yá.
5: Ẹyẹ ká lọ́rọ́ ní àjẹ̀dá ni ẹ kálẹ̀ dọ́kítọ̀. Ẹ pàtàkì.
2: Ẹ jọ. Ẹ fi kíkílẹ̀ ẹ kílẹ̀ fẹ́.
5: Ẹni tí mo fẹ́ gan mo ń dàgbà wa ṣùgbọ́n wa ní apá àwọn àti ẹ̀fẹ̀ kan pé ó paralyze ó rọ̀ torí mo ti ń wá mo ti fẹ́ pè é ìfẹ́lẹ̀ nọ́mbà yìí náà ti lè wà lọ́wọ́ mi fẹ́lẹ̀ mo wá fẹ́ káwọn àgbà tí wọ́n jọ tí wọ́n ràn wá lọ́wọ́ jíjẹ mímu náà èmi náà tí mo pè é ó lé ẹ̀pà gbọ́jà kalẹ̀ ara ta mo ra ìwé ìrìn àjò ẹ̀dá èyí owó gan tí mo lè fi ṣe nǹkan bẹ́ẹ̀ pàtó ẹ̀jọ̀ mo fẹ́ káwọn àgbẹ̀ fún mi ni.
2: Ọjà kí n sáré ka eléyìí. Ìbéèrè kan tó wà ń bẹ̀ ni mo bẹ̀ ti kọ́ sílẹ̀ yẹn mọ́. Ìbéèrè tó wà ń bẹ̀ ni pé ẹni yìí ń bèrè fún ẹ̀rìn lọ́wọ́ lọ́dọ̀ àwọn àgbà. Àwọn ní àbúrò kan tó ti lé ní ọmọ ọgbọ̀n ọdún àti ọdún mẹ́ta. Ọdún 3 years. Wọ́n láti bí ọdún méje sẹ́yìn. Ìyẹn túmọ̀ sí pé láti nǹkan bí ọmọ 27 years láti bí ọmọ 26 years ní nǹkan oṣù ti sá lọ. ọ̀pọ̀ ajé ó rọ́kọ. Yorùbá nígbàgbọ́ pé nǹkan oṣù náà ni máa ń jẹ́ ọ̀nà atọ́kùn. Nígbà tí yorùbá wá ṣe nǹkan oṣù ọ̀nà tí ó gbà lóyún dà. Ẹ̀yin àgbà báwo la ṣe lè yọmọ 33 years wá dẹni tí ò ní rí nǹkan oṣù mọ́. Gbà ilé ìdáná yé ń gbé ìpè ọkàn lẹ́yìn ọkàn tí mo bá ti gbé ọya. Sọ́ọ̀rì mo fẹ́ ka mẹ́sì. Ẹ̀lú ẹ̀yà wa ọya ìpè.
6: Ẹ̀lú ẹ̀kan ẹgbẹ́ àkùntorí ọlọ́run ọmọ mi ní àgbàná ń dà láàmú. Ó ya owó báǹkì. Owó báǹkì tó ya 1 million kò rí mọ́. Ó tún yá mi lọ́dún inú ìsìn 2 million àárín. Kò yí owó àárín.
2: Ṣé kìí ṣe kó ọmọ yín mú nǹkan? Ṣó mú nǹkan ni? Ṣó máa mú nǹkan? Ṣó ọmọ yín mú nǹkan? Nǹkan ṣe. Ó ti da olúwa ràn wá lọ́wọ́.
4: Ṣẹ́nu wa ní Nàìjíríà.
2: Ṣé ò mú nǹkan? Ṣé ò ta tẹ́tẹ́? Ó má jẹ́ pọ́tọ̀ níbi tó jò oṣù sí ọ̀tọ̀ níbi tá a máa na àdó sí. Kankan ní sáà sì ń kówó lọ. Ìbéèrè tí a fi káàdì àbàlà yìí lẹ̀ ó ní good morning sir. May God be with you and your family. Ẹni ẹni ẹjọ́ ẹ̀yìn àgbẹ̀ ràn ún lọ́wọ́. Àwọn ní ìpèníjà kí lẹ̀ ń pe lífà náà. Kí lẹ̀ ń pè? Ẹ̀dọ̀. Ẹ̀dọ̀ òun ti tóbi jù. Ó sì ní òun lára. Ó lẹ̀dọ̀ fóòrós. Òyìnbó náà ni àbí òyìnbó àjàṣẹ́. Ni wọ́n máa ń sọ lájàṣẹ́. Ní ìlú màmá rẹ lọ́wọ́.
7: Àti Yorùbá kò sí ètò yanjú ń bẹ̀.
2: Ok tó bá má bínú wọ́kọ́. Ìwọ́kọ́ ọkàn fẹ́ tọ́jà ni. Ọkàn fẹ́ tọ́jà ni. Tọ́jà ìgbóhùn sásìkò mọ́. Ìwọ́kọ́ jèrè àjàṣe ti yín kọ́. Ọyá ẹ̀yin àgbà mo ti wo àwọn ojú òpó lẹ̀ pátápátá. Ẹ dákun ẹ̀yin tẹ̀ ń pe nọ́mbà ẹ̀ má pe nọ́mbà ẹ̀ mọ́ jẹ́ káwọn àgbà ará ìpè. Ọyá gbé nọ́mbà àwọn àgbà yẹn léyìn ọ̀dọ̀ ìpò nìkìlónì. Nípa àgbà pàdánù ìṣẹ́jú kọ̀ọ̀kan ká bẹ̀rẹ̀ sí dá àwọn yẹn lóhùn. Hello, yes sir.
8: Doctor.
2: Bàbá mi.
8: Ẹ máa tẹ̀síwájú.
2: Ojú ò ní tìyín sà.
8: Ilé ńlá ni ìgbàgbẹ́ dáfẹ́.
2: Kò sì ní wó lágbára ilé ìdùnmá rè.
8: Ilé
2: ńlá ni o. Kò rújú rárá o. Àmì o.
8: Olóyè Ayọ̀dẹ̀lẹ̀ Adédọ̀kọ́lá.
2: Ẹ ṣeun bàbá mi.
8: Lákọ̀ọ́kọ́, lórúkọ gbogbo àwọn àgbà àtàgbà tó para sí àtẹni tó ń dá sétò. Iṣẹ́ kẹ ẹ fi rán dókítà sí wa.
2: Ok ẹ ṣeun inú mi ti ẹ dùn ẹ ṣeun.
8: Oríṣiríṣi ò ní gbẹ o.
2: Àmì ilé ìdùnmá rè.
8: Ẹ ti dá wọn lóhùn. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní òkè ìfara rẹ̀. Ẹ ò tó pàgbà náà dà láàmú. Ìlò ní gbà. Ìlò ní ná jáde. Tí màbá tọ́ra gan ìpìlà kankan yóò fún náà gbó lórí fún náà gbèsè yìí pé yìí pé ẹ̀lú ẹ̀lú láì ní túmọ̀. Ayé àjẹjù ńkọ́. Tí wọ́n máa jalaja ń pa sí ńkọ́. Àtọ́lá ńkọ́. Ẹni kí nìyọ padà lọ sílé.
2: Kọ́ lọ ṣàkíyèsí.
8: Ọ wá jẹ́ kẹ́ ẹ gbọ́.
2: Ẹ ṣeun.
8: Àbọ̀.
2: Tìyín ò ní bàjẹ́.
8: Nípa àtẹni tó sọ wípé.
2: Àgbàná.
8: Olórádùn àbí nǹkan kan.
2: Nǹkan líle.
8: Àwọn àgbà sọ wípé kán lọ wá ọkùnrin aṣálẹ̀.
2: Ọkùnrin aṣálẹ̀.
8: Kìí ṣe kékèké bí yẹ́lò yẹn o. Dúdú bá takún yẹn ni o.
2: Ọkùnrin aṣálẹ̀ tó dúdú. Aká kò báyìí.
8: Ọkùnrin aṣálẹ̀. Àwọn àgbà sọ pé òun nìkan náà ni wọ́n ó mú o. Wọ́n sọ sínú omi. Tọ́ bá sọ sínú omi tán àwọn àgbà sọ pé wọ́n ó bu omi lè lórí dáadáa. Tọ́ bá tó kà omi ni wọ́n máa fi jẹ tọ́ bá fẹ́ jẹun ẹ̀bà wọn tẹ̀ fún ni o. Àmàlà ni o. Wọ́n máa fi dá ọmọ rẹ̀ àgbà máa mí ìṣe ẹ̀ mọ́. Dókítà.
2: Yes sir.
8: Àwọn àgbà sọ pé ó máa ń já kélékèlé gangan ó ti ń já kélékèlé sínú ẹ̀.
2: Kọ́ sọ́ máa ṣe tí wọ́n lọ.
8: Sọ́ máa lò ó. Ó kì í fàmọ́ mu. Kọlọ́rádùn àwọn àgbà kò ní í mú mọ́.
2: Kò ní í mú mọ́.
8: Àwọn ó jẹ́ òjọba ti ju ọ̀bùn yẹn sínú omi yẹn wọ́n máa dé. Wọ́n ò dẹ̀ jẹ́kọ́ wà ní ìgbà bá fẹ́ bu omi ńbẹ̀ nìkan.
2: Ní wọ́n tó máa ṣí.
8: Ó ní kí náà fẹ́ ṣe
2: àmàlà yẹn
8: o.
2: Ẹ̀jẹ̀ ìbà
8: yẹn
2: o. Kì í ṣe àmàlà tán
8: fẹ́ tẹ̀ ọmọ àrìnàjò ẹ̀dá mi.
2: Ẹ ṣeun. Ẹ ṣeun mo dúpẹ́. Ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́. Hello. Ok mo sọ pé kọ́ olùgbé lọ́dọ̀ ẹ̀. Ok ológun ara ẹ ká bàbá mi. Ẹ ọjà rẹ̀ bàbá mi ẹ ṣeun.
9: Lọ́dún gbogbo àmọ́ ọmọkú mọ́.
2: Tó torọ pọ ngoro aye o o pọ ngoro aye lasiko igan o
9: agbana n danila mu
2: ni mm
9: ebi okunkun ni
2: emi okunkun gbogbo e
9: ebi okunkun ni kọlọ ma joko kan daye wa la
2: ami
9: nkan kan kekere kan wa ni ti opo
2: oya
9: seri we ta ba tutu
2: e
9: objecti wa dangan
2: iwe ta ba ibile mhm
9: gbendora yiri oyimo omo kuma ni agba na ni nje mbe ta ko simo ola da yiri ta ba tutu ko fo se ko
2: mhm
9: ko ma fi we
2: iyan se dudu
9: be
2: ni mhm
9: ko du be ile ni o ba ti ni gbagbo
2: ah
9: ke ba ti ki si we yen won ni jo se atemi okun laye won ni jo se won wa lo wa lo fe nda olorun kan
2: ehe
9: ni baba wuli ma lo wa le pe ni bi ejo da ko ma duno ko se ni o le pe bi green tabi ona la won le jero ju e si o le ro won ma ta die die si no mi tun o fi we nitori aru ti ogun to lagbara ba ko du be nikan ti o bi wu yo se ko su meji si meta ogun ni lo
2: ogun yo fi aye e le
9: patapata
2: ewe taba tutu taba ti wa ko si gun mo se
9: ebi lo wa awon agbagba en ko ma se en ko ma ni la wa dan gaga mo
2: me beni beni ologo ara
9: ki baba ti won ni enikan subu
2: oro lapa
9: ewe ya lo de pupa
2: ewe ya lo de pupa
9: lai ni to ni akole ki die
2: ehn o ti oyinbo
9: won fi bo won fi bo ya le duro pare ko nlo to ogbon seju tabi 45 nbe kan wa se eni ma mu laro nigba ti kan ko mu lale yo dide
2: yo dide pada kai
9: lagbara olorun yo dide
2: lagbara eledua yo pada tun nawo yen yo nese
9: mo ti wa so kini kan lori eto yi egbo di ogede
2: eh be ni
9: ko ma bi shomi mo ko ma si aro ese ale aro
2: ewe wo lo npe be ewe wo le npe be
9: ewe tete pola ka ni fagboro
2: ehn e seun e ko wa to
9: ko lo wa bi ti o ti ri ko ma ko ma ra ko ma tu ko ma te ko ma si ko ma ri jefo ko ma mo lagbo ko ma mo lagbo ko ko ba ni bi ose merin be ta ta ko yi
2: ehn oda e ko wa to di pe e lo sa wa ni bi o ke nikan tomo kekere omo odun 23 ti won ni nkan osu e sa lo yi se un ta le se sinbe
9: aye ti do mi se ri to ba gbe nba yi awon baba wa
2: ehn
9: ba ti di asi di etan yo wa mu koto
2: eh
9: wa lo ponu wa lodo le
2: ah
9: yo mi ede le keta kini yan ti de si gbugbu ara so e pata
2: ti o ba ilodo ti o lo lakoko le ngba ti o ba ite keta de kai
9: yo skip ni yo tele bo ni ayo ma fi le labe
2: sin oye mi oku o ologun ara o ma si be kuro nbe nkan se mo dupe adegun ade poju mo ro mo ke rashida won lori re wo kale lo ta lo wa loju opo yi
10: ababa tijani
2: ti yin o ni baje ba mi ha oluwa o se o mo dupe o
10: aba ko to yi
2: e we ri ko tun wa lagbara si ni
10: yóò máa dùn sílẹ̀ ní kò ní kan.
2: àmì àṣẹ ìdúmàrè.
10: àtàrọ fara yé.
2: bẹẹni.
10: ara yé náà ní tàrọ fún wa.
2: àṣẹ o.
10: pẹ̀lú gbogbo ọlọ́run a yóò ní dókítà mẹ́rù wa.
2: àmì ìlédùmàrè.
10: láhàlà wà lápọ́tà.
2: ilà abilà àlèyòlá sí.
10: orúkọ mi là fáàsì ìkàpẹ́lẹ́ ẹ̀rọ.
2: àṣẹun.
10: láti ìlú masai. ẹ jẹ́ kí n gbé níbi tẹ́ ti dúró sí. Mo kí bàbá ológun ara àti gbogbo àwọn àgbààgbà.
2: Ẹ ṣeun.
10: Orí burúkú ní bá gbogbo wa pẹ̀lú ògùn rẹ̀.
2: Àmì Elédùmarè.
10: ni finira lo le aye
2: ami ati ami
10: omo kike obirin ti o ri nko osu
2: mo
10: ati gbogbo se dati se wa ko osu ti o ri e lo ba mi ra obi abalaye
2: obi abalaye
10: maro wa wa lasi meji meji ko ku sinu keji fulita habitat of Africa. Garlic.
2: Garlic.
10: Ben.
2: Kodasi.
10: Itiko. Kodasi no. Orogbo. Maro. Kola kodasi no. Aloe vera.
2: Aloe vera.
10: To ba gbo daada. Ko gbe mefa.
2: Kon da sinu e.
10: Ba je lo we no bari ko gbe mefa. Ki won gbe we keke. Ki won da si. O wa lora. Semu nok oniku.
2: E ti Olorin dodo.
10: Be ni ma binu ko le ye won mo se la be.
2: Onirawo meje oye mi.
10: Be ni oniku wa ni o. Se won ti ko sinu fisa.
2: Ehn.
10: Wa tu meta tabi merisi. Wa wa soke e won si wa ma soke e re ni ojo kini ton se kini e wa ti si kofa si wa wa dori kebi e kodo wa gbe soke pada iyen ni je pe won soke e ijo keji wa dori e kodo wa gbe soke pada ijo keta wa dori e kodo wa gbe soke pada ijo kerin wa si be ijo karun wa se be to ba di jo kefa enu ti o ri ko osu
2: eh
10: ijo kefa ni o bere si ni mu gasi kan laaro ko to je o gasi kan lale to ba je o ko ti o je kankan mo omo ba ti ja ni e so fun won pe ki won ra buredi oyinbo sile
2: ki
10: won ma fi pade alejo
2: eh
10: eni na ko alejo
2: so ngba ti o ba elo fojo merin
10: omo ba ti ja ni
2: eh
10: won dupe lori eto
2: leyin gba te so pe ojo akoko eni kan dori re kodo kan gbe soke se un te gba lero ni pe ton ba dori re kodo kan wa fi die kale pada
10: won godo gbe wa si le le
2: ehun ti mo so ni pe ton ba dori e kodo tan pe won wa fe gbe sori table abi nu wardrobe kan wa fi die joko abi
10: be ni wa gbe joko pada wa dori e kodo ti mo so ni pe wa shake wa dori e kodo lati ju papo wa gbe joko pada
2: oye mi o
10: wa se be fojo marun
2: oye o
10: ojo kesa o ti di lilo
2: ti yin o ni baje mo dupe o
10: akoko ni
2: oya e je ngba kan si
10: ele keji fun afani awon to bere ise yi nijo nijejo o si ri pe e ma binu adua kan ta de gbe se ta gboro ma se o ni o je ki a jo pari eto so ere ajo yi mo so wi pe fun eni to fe protect tàbí ẹni tó ti mú a sì ti dúpẹ́ lórí pé wọ́n ti dúpẹ́ lórí pé àwọn tó lò ó tí wọ́n ríṣẹ́ bàbá tó wá pè pé ẹ̀gbọ́n àwọn kan náà wá ṣubú lánàá yóò wúlò fún wọn iṣẹ́ sọ́ọ̀kì là ń sọ kí wọ́n lọ ra fufu olókun
2: fufu olókun
10: fufu olókun mẹ́rin wọ́n lọ ra àgbọn ṣùgbọ́n àgbọ̀ tí mi máa ń sábà lò àgbọ̀ tí kò gbó ni tó àgbọ̀ tí ò gbó kò ní kò ní omi inú ò pọ̀ dáadáa tó àgbọ̀ tó gbó lọ omi inú ẹ̀ lọ́mọ wá ju omi inú ẹyọ kan so wọ́n á dùn sínú kọ́ọ̀pù fún olókùn yìí tí inú ẹ̀ ẹyọ kan ṣoṣo wọ́n á ha wọ́n bá ti ha gbogbo páúdà inú ẹ̀ yìí wọ́n á wá dà sínú omi àgbọ̀ ẹyọ kan ṣoṣo tí wọ́n dùn yìí wọ́n á pò papọ̀ ẹni náà kò gbé e mu lẹ́ẹ̀kan ṣoṣo ọjọ́ tí wọ́n bá lò ó tó bá dé òjọ́ jímọ̀ bí èní náà bá lò ó ó tún ti jímọ̀ ọjọ́ mẹ́jọ wọ́n á tún ṣe bẹ́ẹ̀
2: wọ́n á tún ṣe kejì bẹ́ẹ̀
10: wọ́n á tún ṣe kejì bẹ́ẹ̀ ẹlẹ́gbọ̀n kejì wọ́n á tún ṣe bẹ́ẹ̀ òjọ́ jímọ̀ ọjọ́ kẹrin tí ó fi pẹ́ẹ̀ mẹ́rin ni wọ́n á fi lò ó bẹ́ẹ̀ pẹlú ọlọrun ló wọ láwọn tí wọn lò tí wọn dúpẹ lórí ẹ gbogbo òṣìká tó bá tuntun lò yóò rọpẹ dà.
2: Àṣẹ Ìdùmarè.
10: Ẹlẹ́ẹ̀kẹta.
2: Ọ̀ya pásíkò wá tiẹ̀ ti lọ ẹjẹ́ ń gba ẹyọ kan ẹsẹ̀ ẹ má bínú. Ọ̀ya
10: nítorí ìjọba àsìkò.
2: Ẹ ṣeun.
10: Mo ní ẹ̀bùn kékeré kan. Tí mo fẹ́ bu gbogbo wa.
2: Ọ̀ya.
10: Àtàwọn àgbààgbà náà tí ò yẹ nìkẹ́ni sílẹ̀. A wà nínú mọ́tò. Mọ́tò dànù ni. Ọkọ̀ wo ní forí lódìrí ẹ̀.
2: Àmì o.
10: Ìbọn ayé ò sì ní bà wá.
2: Àmì Ẹlẹ́dùmarè.
10: Ẹ bá mi wá ẹ̀ pa.
2: Ilé
10: epo. Ẹyọ kan ṣoṣo. Ẹ̀pà tí mo wá ń sọ yìí. Ẹ̀pà tí wọ́n máa ń kiri tí wọ́n ń pè ní àṣegbẹ́mi ẹ̀pà ni.
2: Ẹ̀pà sísè.
10: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n tútù ẹ̀ láwọn máa wá. A wá là á ní jẹ́ kí epo ẹ̀rún. Ká bá ti látàrí pé ọlọ́mọ mẹ́ta ni. Àkórí rẹ̀. Ọlọ́mọ mẹ́ta yìí láwà. A wá mú òkín ni. Hello.
2: A wà pẹ̀lú yín.
10: A wà mú òkín ni. Ká mọ̀ sábẹ́rẹ́. A fi yọ ọmọ tó wà lé àárín ẹ̀pà yẹn. Òkín ni láfi dùn láfi yọ jáde. Ẹyọ tó wà láàárín ni ṣe mọ̀ pé ọmọ mẹ́ta ló ní.
2: Bẹ́ẹ̀ni.
10: Ìkọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ òsì
2: dáa. Ìkọ́ wà láàárín.
10: A wà fi òkín ni yọ. A wà fi sórí ahun. Inú ìwà ògbọdọ̀ kan. A gbé èmi. A yọ òkín ni ẹkọ tó bá ti dáhùn wa. A wà gbé ẹ̀pà yìí mi. Ojú ibi tá a wá ti yọ ẹ̀pà yìí. A wà fi ojú olóògùn ẹyọ kọṣu síbẹ̀. Kò bá jẹ́ òun fi sí ojú.
2: Mo ń jẹ yín o. Àkẹ́.
10: Ká wá gbé sínú àgọ́ adìyẹ. Ká wá ti gbé sínú àgọ́ adìyẹ, ọmọ ti já ní. Ẹ jẹ́ ká wọ ẹ̀tì àgọ́ adìyẹ yìí nífẹ̀ẹ́ tó.
2: Ṣùgbọ́n.
10: Ònà fínú ladìyẹ máa tẹ̀kọ̀ mọ̀bọ̀. Adìyẹ yóò jáde láì ní farapa. Iná ò ní mú.
2: Ọpẹ́ ló yẹrú ìmáṣá yìí bá mi. Ari gbogbo dijọ mẹjọ lagbari Ẹlẹ́dùmarè.
10: Ọlọ́run sọ̀rọ̀.
2: Okúwò tó rí pẹ́ ti ṣayé lórí. Mo dúpẹ́ eléyìí ò ní já ṣemọ lókè pẹ́. A tún ti sọ ọmọ aráyé lórí. Okùn kan tún máa pè láàárọ̀. Ó dáárọ̀ gbogbo ọmọ Nàìjíríà. Èyí ò ní já ṣemọ fún wa. Títí ọjọ́ mẹjọ tá a fi pàdé. Odígbà.

0: ìrọ̀rùn àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tó ń gbòhun Olúwa lẹ́nu mi, ẹ bá ń ké aleluya, ẹ bá ń ké aleluya. Ọba tí ò jẹ́ aparẹ́máyé, ọba tí ò jẹ́ wọn ó fayé rẹ tayín, ògo forúkọ Olúwa. Ọba tí ò jẹ́ wọn ó fayé rẹ tayín, àwọn atayín-tayín ayé, olùgbà ọpẹ́ wa, ògo forúkọ Olúwa. Ẹ ké aleluya, ẹ sọ pé Ọlọ́run. Ogo foko re, e so pe Olorun, mo gbe oga tori anu re, lori mi atomo mi, e so pe Oluwa, e ma se o fun anu, fun idariji ese, fun iranlowo, fun oju rere, Olorun, e ma se alagbara, alatileyin, e ma se o fun anu yin. Ẹ̀já yóò mú mi, ẹ̀já wọn fi mi tayín, ẹ̀já wọn gbé mi, ogun forúkọ rẹ, gba ọpẹ́ wa, gba ọpẹ́ wa, gba ọpẹ́ wa. Gbogbo ẹni tó ń sàmì, ẹ ó rọ̀wọ́ Ọlọ́run. Matthew, ayé ò ní fayé rẹ tayín. Matthew, ayé ò ní ṣe kíni
1: wí.
0: Wọ́n à ní fayé rẹ tayín. Sọ pé wọ́n à ní fayé mi tayín. Wọ́n à ní fayé ọmọ mi tayín. Matthew, ìgbà tí ọwọ́ òkùnkùn tẹ ọmọbìnrin yẹn, sọ ọgbọ́n ní tọmọ yẹn wí. Ọlá àmọ̀pá lágbára, a kàn ní ká fayé wọn tayín lásán ni. Eyín wọn fayé ẹ̀ta, èyí ti máa jẹ́ gangan. Wọ́n kàn tẹ́. Matthew, ọwọ́ ni mọ́ gbàwẹ̀. O ni mo gbadura. Awẹ 150 days o si n lọ lọwọ. Àbí bẹ́ẹ̀ kọ́, August 1 ló ti bẹ̀rẹ̀. Ìwọ máa bú mi kó o ló pọ̀ jù. Ìgbà rìsọ́ọ̀tì ẹ bá dé, gbogbo wa láàrin. Ta ló sàmì, ayé rẹ gbà yanu. Matthew, ayé rẹ gbà yanu. Matthew, ayé rẹ gbà yanu. Ta ló sàmì, ayé rẹ gbà yanu. Ìrànlọ́wọ́ dìde, lọ́sẹ̀ yìí wọ́n máa dìde sí ọ. Fún rere wọ́n máa ràn ọ́ lọ́wọ́. Àwọn èèyàn tí o mọ̀ rí wọ́n á ràn ọ́ lọ́wọ́. Ìyanu ẹni tó mọ̀ ó máa dé sọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. O ṣẹ̀ bẹ́ẹ̀. Jésù Olúwa wa.

0: Tamosunet.
1: Tamosunet, ògbóǹtarìgì oògùn ibà fún gbogbo ọjọ́ orí, Genit Pharmaceuticals Limited ló ń ṣe alágbàtà ẹ̀. Tí kò bá sí ìyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta, jọ̀wọ́ lọ rí dókítà rẹ, kó o sì ka ìwé pélébé inú rẹ̀.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate.

0: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge, without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rọ̀ ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀? TrueTube ó jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà, o sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní charter tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti béèrè fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èròjà àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákàbọ̀ ọmọkùnlé ti Street Trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti Street Trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kí o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
2: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
3: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣègùn tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti aramọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, aròyìn kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Flash FM 105.5.

0: My brother, are you saying Lafarge don't change name?
1: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of general construction for this week country since 1960.
2: HBM Nigeria, formerly Lafarge.
1: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC. Beyond buildings.
3: Ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Akọ̀yàwó gbé ìyàwó ẹ̀ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
4: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: Number 17, Uba History. Me I don't do talakaya fadi o kia don pado. Friday, don mali lo shuka yu antike so. Ashala yanu ni.
1: Eku leo. Ah, ebi mpaka asin kasi mila.
2: Eka bo yami, ile wajeba yu.
1: Ah, iwana, ufe unje to yeruku lala to si talenu. Ufe ko lo tiri, koma si sheme ye menye. Ufe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. She le se sa.
2: Be ni yami. Golden Penny Noodles lo le se.
3: Golden Penny Noodles. Bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
1: O se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se se yi.
2: Iya to ya yi to si mo tojo omo ni.
3: Golden Penny Noodles. O ti wa ni awon ile itaja ni to si re bayi.
4: E kabo pada si ori eto ati fun tedo iroyin ka se papapa tori iroyin po nle fun tojo ni Tolani Aladelaja en to je igbakeje are orilede Nigeria Kashim Shettima ina lagbo pe o ti bere isimi ti se akoko oru e lati gba to ti di igbakeje are orilede Nigeria asigbo pe lana ode yi ti se ojobo Ina ni igbakeji are Kashim Shettima lo bere isimi olojo meji ti aweye ti se akoko lati gba ton ti bere ise pelu are Bola Ahmed Tinubu ni ojo kokandinlogbon osu karun odun 2023 lori eto gbogbo to ti wa nle Ninu eyi ti Are Bola Ahmed Tinubu ti fowo si pe o ye ki igbakeji are na ko ti le simi die lati gba tawon ti bere ise iroyin kan to jade lati odo oluranlowo pataki si are orilede Nigeria papa julo lori eto iroyin ati ibare ni soro ni ofisi igbakeji are toruko ti enje Stanley Iwocha O so pe Kashim Shettima igbakeji are orilede Nigeria yo lo akoko na lati sise sasaro lori gbogbo awon eto ti joba apapo ndale papa julo eyi to wa labe isodotun ireti renewed hope to je ilana ti joba Tinubu ntele gege bi iroyin na se fiye wa Won ni isimi ti igbakeji are ti o gunle lati ana ti awe ohun ti ise ojo kefa yin ana o ninu osu kejo ta wa yi yo fun Kashim Shettima igbakeji are lanfani lati le se atunyewo awon orisirisi eto ti ijoba Tinubu to ti dawole lati gba to ti wa lori akoso ijoba apapo orilede Nigeria ko le ba ni oye kikun lori awon ilana tun ti yo je ki akitiyan ijoba apapo ati ti awon ipinle ko lojutu gege bi ilana akotun ireti ti ijoba apapo orilede Nigeria ngun le ta mo si renewed hope agenda isimi ta wi ohun Yo fun igbakeji are Senator Kashim Shettima ni anfani lati le se agbeyewo awon eto gbogbo eyi ti joba apapo orilede Nigeria ti ndawole lati gba ti won ti bo sori isakoso ijoba pelu erongba lati le mo ekunrere bi nkan se nlo nipa ilana ati koko oro to ye ki joba apapo tubo ko bi ara si ko le ba se awon ara ilu nile Nigeria lomode lodo omode agba atarugbo lanfani dada ni ilana pelu eto akotun ireti ti won pe ni renewed hope agenda eyi ti joba apapo to ra wole o tun sakiyesi bakan na wipe ni ise igba to ti bo sori akoso ijoba lati nkan bi odun meta seyin wọn ni Kashim Shettima igbákejì ààrẹ ó ti kó ipa tó jọjú nínú àmójútó àti àgbéyẹ̀wò àwọn èròǹgbà tuntun tíjọba àpapọ̀ tó dáwọ́lé kìí ṣe léyìí nìkan ó ṣíṣánà ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti bí oúnjẹ gbogbo tẹnu oúnjẹ yóò ṣe sùn wá bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà jákèjádò gbogbo ẹlẹ́kùnjẹkùn lórílẹ̀‐èdè yìí àti bí Nàìjíríà yóò ṣe gbé àwọn ètò kan kalẹ̀ láti máa ran àwọn èèyàn tó ṣe wípé kò là kò ṣàgbé ni wọ́n lọ́wọ́ èyí nìkan kọ́ ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò tìfún tẹ̀dọ́ ìròyìn wọ́n ní àlàyé wọ̀nyí ó jẹyọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága tó ń rí sí ìgbìmọ̀ tó ń ṣe kòǹkárí ètò ọrọ̀ ajé nílẹ̀ Nàìjíríà NEC eléyìn nìkan kọ́ wọ́n ní ìjíròrò táwọn máa ń ṣe láàrin àwọn gómìnà ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì àsìkò yìí ni Kashim Shettima yóò tún tẹra mọ́ kí àyípadà rere kó lè bá a dé bá àwọn ètò tíjọba àpapọ̀ lábẹ́ ìdarí Bọ́lá Ahmed Tinubu tó dáwọ́lé tí ó lè bá a jẹ́ nǹkan tí yóò ṣèso re Tolani ohun tí mo rí nù ó wà nínú ìwé ìròyìn The Nation.
5: Ọ̀dà ẹ̀yin èèyàn wa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín ẹ ṣe ẹ kú ìfẹ́ àgbẹ̀ òṣùbà káre fún yín bẹ́ẹ̀ yín tẹ̀ ń gbọ́ wa lórí rédíò yín tàbí ẹ̀rọ ìléwọ́ àgbẹ̀ òṣùbà káre fún ẹ̀yìn náà ogbófin Ambrose Eyabare wà ń bẹ́ Ọlálékè Olútóyìn àwọn náà wà pẹ̀lú wa ní àárọ̀ yìí Olóyè Olúṣẹ́gun Àyánkọ́lá wọ́n wà ní apá àbíta wa yìí adúpẹ́ lọ́wọ́ yín o Emma Fojè Peter Johnson Dinobo Ogunṣeyi tán Ọmọlára Eyakom Adúpẹ́ o Sherifat Funke Aziz Ajọ̀wà láàárọ̀ yìí ni bẹ́ẹ̀ ni Ọlárẹ̀wájú Jẹ̀lélàt Ọlájúmọ̀kẹ́ Akinade Matthew Matthew Kashinu Akinade Adúpẹ́ ní ọwọ́ yín Abraham Adétúnjì Adúpẹ́ ní ọwọ́ yín Alhaji Àjùwọ̀n Adékúnlé Kúnlé làwọn Àlàkànní Adúpẹ́ ní ọwọ́ yín ẹ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Wàyí ó dá ẹ lọ sí àtà ayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ ní ìtọ̀nà Splash FM 105.5 Ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ bá ní ṣe ẹ comment yín ẹ̀tọ́ yín nìyẹn ẹ jẹ́ kí o máa gbéra. Wàyí ó dá alápọ̀dọ̀ mi ò kí n gbé yín lọ sákàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó ń jẹ́ ká rí gbọ́ wípé ìjọba àpapọ̀ lẹ́yìn náà ló ṣe bẹ́ẹ̀ tó ti ń jẹ́jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó kó fi ọkàn balẹ̀ nítorí pé ìjọba àpapọ̀ ṣetán láti ṣe àtìlẹyìn tó ní kìmí fún láti rí dájú pé ìjàmbá omíyalé agbára yọ bùdó ìtajà kò ráàyè kò rọ́nà láti lè ṣẹlẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó. Ọ̀rọ̀ àmọ̀ràn àti ọ̀rọ̀ ìfiwọ́sọ̀yọ̀ ọ̀hún ló wáyẹ̀ o lásìkò tẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ ohun àlùmọ́ọ́nì inú omi àti ìmọ́tótó agbègbè wọn ní ìpínlẹ̀ Èkó eléyìí tó bọ́ tàbọ̀ǹbọ̀ mínísítà ọ̀hún sọ̀rọ̀ wípé bá a bá ní ká wò wá ohun àlùmọ́ọ́nì inú omi lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìmọ́tótó agbègbè wa pátá eyín ọ̀jọ̀gbọ́n Joseph Utef nígbà tí ó ṣe àlàyé sọ́wọ́ iwájú ó ní àbẹ̀wò tó ń ṣe wá o sákàtà gómìnà wọn nípínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu níléeṣẹ́ ìjọba tó wà ní Marina ó ní ẹ̀gbọ́n àbẹ̀wò èyí ó ṣeré bẹ́ẹ̀ ó ní nítorí wípé ẹni tó jẹ́ agbẹnusọ ẹ̀yin fún àjọ òtọ́rí sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ohun àlùmọ́ọ́nì inú omi àti ìmọ́tótó agbègbè wa ní orílẹ̀-èdè Nàìjíríà òun náà buwọ́ lu àtẹ̀jáde náà ó sì ń ṣàlàyé lórúkọ ìjọba àpapọ̀ lẹ́wà o wípé ẹni tó jẹ́ mínísítà fóun àlùmọ́ọ́nì inú omi òun náà ló fi ọwọ́ ìgboyà àti ọwọ́ àtìlẹyìn ọ̀hún ṣọ̀yà lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú wípé ó ṣe àtìlẹyìn fún ìjọba ìpínlẹ̀ Èkó wọn nítorí pé àwọn ìlànà eléyìí tí wọ́n fi ń ṣe ìwádìí alágbára nípa ọwọ́jà omi ni bí ẹ̀kún omi ti ń bẹ lójú òfurufú ni ó lọ ṣe àfihàn rẹ wípé ó ṣeéṣe kí jàǹbá omi yalé kó tún fẹ́ ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Èkó fún ti ọdún ẹgbẹ̀wọ̀ ọdún 2024 tí a wà níbẹ̀ ìyẹn ọdún 2026. Nígbà tí ó tẹ̀síwájú ó ní bí abánika wò wá ìpínlẹ̀ Èkó nìkan ṣoṣo òun náà kọ́ ni orúkọ rẹ̀ nìkan jáde ó lọ tútù àwọn bí ìpínlẹ̀ bíi mẹ́ta ó lé lọ́gbọ̀n mìíràn lẹ́yìn tó sì jẹ́ wípé àkọọ́lẹ̀ ọ̀hún jẹ́ ká tún rí gbọ́ pé ìpínlẹ̀ Èkó ení ìpínlẹ̀ mẹ́ta lé ní ọgbọ̀n mìíràn àwọn náà wà nílànà ó ṣeéṣe o kí ọwọ́ ẹ̀kún omi ko se be ko fe sose lakata won renu gbolohun gomina ti ipinle eko sanwoolu o dupe lowo minister fohun alumoni e ti eledua ko sowo sinu omi njake jado o rilede ye o na wa jeje asileyin pada fujoba apapo lewa bi pe o ndupe o owo asileyin e ti joba apapo rilede nigeria seton lati na se e sodotun ipinle eko bakan na ni gomina sanwoolu wa se alaye o bi pe e se joba rere onikan na ni ona abayo fo ifaserinle ati idagbasoke awon odo lawujo wa ni orilede nigeria bi abanikawo en to je gomina won ipinle ti akwa ibom ona eno ona ni nfe owo isoyo hun ona fi nsoya bi pe ni bi toro deduro e je mo pe bi abaro awon odo ni agbara oni won ki yo je ohun amulo fun ise bi leito si je pe riro odo ni agbara ati isejoba rere onikan na ni o le mu ki toni leta lejo ki won je mudumudun isejoba awarawa nigba ti eno eni to soro ohun jade bombo lanode yi lasipe leito ohun na to npe kelu awon oro kan o nigbaga isore nla e to si je ti ikorajopo agbarijopo eya ti yoruba leito je pe egbe afe won ti won je awon agbeyin lori kan kere nigba ti o tesiwaju nu oro re o ni be ni e je mo pe isejoba re ojo ona kan pato lati le bo kuro lowo awon ipenija to nkoju idagbasoke ile wa ojo wo ikarun iwe iroyin the nation eyin na nogan keka so we waju o
4: gomina ipinle eko babayide sanwoolu lo soro kan jade sigboro aye lana ti se ojobo
5: pe
4: ijoba ipinle eko ndojuko aitu awon akosemose onisegun oyinbo ti won to nkan bi egberun lona ogoji be na ni eyi tumo si pe awon dokita akosemose tawon nilo bayi o to nkan bi egberun lona ogoji koda awon osise olutojo alaisan ta mo si nurse ti ijoba ipinle eko tun nilo bakan na o tun tun kan bi egberun lona ogoji bakan na 40,000 eleyi ni kankan atun gbo bakan na pe ni eka eto lera ni ipinle eko won ni owo to tun kan bi 100 billion naira ni ijoba ipinle eko nilo lati le ri nkan na si orisirisi ise idagbasoke eyi ti o je ki eka eto lera ni ipinle eko ko fese mule dada gomina sanwoolu o tun so di mimo bakan na wi pe yo le ni million kan ati abo ta mo si 1.5 million to je awon olugbe ipinle eko ti won ti foruko sile fun eto adojutofo ti ilera ti a mo si health insurance scheme ti won dape ni ilera eko to si wa je pe ijoba ipinle eko ta so yi won tira kala kaka lati ba ri wi pe eto ipese ilera to pe yo fese mule dada ni ipinle eko gomina sanwoolu soro yi nibi iside ipade pataki kan to waye nile itura to n pe ni oriental ti n be ni adugbo Victoria Island nilu Eko gomina sanwoolu wa se apejuwe aito gbogbo nkan to ye ni eka eto lera ni ipinle eko ati airi owo to to lo lati na si eka ipese lera ta weye gege bi ipenija nla nla meji gbanko gbanko eyi to n dojuko ijoba ipinle eko ni pataki ni eka eto lera ti a n so lowolowo ye won ni ipinle eko yo nilo awon akosemose dokita ni oniruru abala ti won ti ma sise ni ipinle na ti won to egberun lona ogoji 40,000 ati pe tiru awon akosemose bayi to ba to be won o le lo kaakere lati mu inu awon to nilo eto lera dun eleyi ni kankan o won ni lọwọlọwọ bayi awon tawon ni o koja akosemose dokita to je egberun meje won ni awon nilo awon dokita ti nurse to to egberun lona ogoji 40,000 ni ikadi iroyin yi won ni owo lo wo to wo awon mole wo mu wo mu araye yobi lapo ke fi tun awon se won ni ijoba ipinle ko tun ni lo owo o
5: owo
4: ati wipe okere ni ye awon ni lo 100 billion naira lati le gbo bukata ati je ki etolera fese mule ni ipinle ko ni parisa won ni ti awon eyan ba tun finu fedo bi owo kale fun ijoba ipinle eko nse ni ise na yo tete ya kankan lai ti e wa na ni ipenija lotun lo si gomina sanwoolu so wipe ijoba ipinle eko o ti bere si ni sise lori bun o se gba awon osise akosemose si ti won o fi le yeju gbogbo idojuko ire koja ila koja ipenija ti awon ba ti gba awon osise na wole tan ko jeun ta ri o lati ipinle eko
5: oda eyin eyan wa ni ati ayelujara ni agbaye safi adekunle adope olasode taiwo Abraham Adetunji Kunle Lawal Akanni Imafoje Peter Johnson Jinobo Ogunse Itan Aran ni Yaya Beatrice Mba Adupe ni owo yin Omolara Iyakom Imafoje Peter Oloye Olusegun Ayankola Adupe pupo ju lowo yin Olalekan Olutoyin Ogbove Ambrose Eyabare Adupe pupo ju lowo yin Alaja Ajun Adekunle Emakujo meji jo meta o Eyin lolufe wa ise be ma ba pin ni mewa ẹni kọ̀ọ̀kan wà yóò dá ẹjẹ́ ká lọ sórí tábìlì gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúwa ṣèyí abiodun makinde o àná tí ń ṣe ọjọ́bọ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wọn gbé òṣùbàrà bàǹdẹ kárẹ ẹyìn o fún ẹni tóun jẹ alága ìjọba ìbílẹ̀ ti àríwá ìlú ìbàdàn nígbà tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ń ṣe àlàyé o lásìkò tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ ìgbàlódé kan sínú gbajúgbajà ọjà ti bọ́dìjà nílùú ìbàdàn lẹ́yìn tí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún sọ́wọ́ iwájú o wípé àwọn àṣeyọrí bàǹtàbàǹtà yìí òun náà ló jẹ́ àpẹẹrẹ rere o lẹ́yìn tó sì tó ń fi ẹsẹ̀ ìjọba àwarawa múlẹ̀ dé tìbútòrò ẹsẹ̀ kùkú àti ọ̀nà tó jìn ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tí gómìnà makinde ti ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ tí wọ́n ṣí àwọn ibùdó ìgbàlódé ọ̀hún náà ni wọ́n ti ń ṣàlàyé o wípé à ń gbé òṣùbàrà bàǹdẹ kárẹ fẹ́ǹ tó jẹ alága ìjọba ìbílẹ̀ ti àríwá ìbàdàn ìyẹn ìbàdàn north local government chairman honorable olúwaṣeun olúfadé wọn ni bá a bá ní pé káàkídélé o ẹ jẹ́ mọ̀ wípé olúfadé ṣeré bẹ́ẹ̀ ọyọmọgeré bí àṣẹ èèyàn mi kan oníṣẹ́ irinṣẹ́ àkànṣe tá à ń sọ nípa rẹ̀ yìí kò sọ méjì tá a lè fiwé mídòmídò kọjá pé iṣẹ́ tó dáa iṣẹ́ tó luṣẹ́ pa ó ní eléyìí gbìyànjú iṣẹ́ yìí ó dúró dédé o ní bí a bá wá ní pé káàwó wa ẹ jẹ́ mọ̀ pé ó ṣe pẹ̀kínpẹ̀kí pẹ̀lú ìlànà ti ìṣèjọba àtàwọn náà gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn tí ń fọnrẹ́rẹ́ wípé ìṣèjọba àwarawa yóò dẹ́sẹ̀ kùkú yóò dé gbèríko bẹ́ẹ̀ ni yóò mú ọwọ́ ìdàgbàsókè bá tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ní ìlànà àkóyawọ́ rèé bẹ́ẹ̀ bá wẹnu ilẹ̀ tẹ́ ẹ tún wẹnu ọkọ́ àwọn iṣẹ́ àkànṣe irúfẹ́ yìí iṣẹ́ tó lọ ẹrẹbẹntẹ àwọn iṣẹ́ tó gbéṣẹ́ mì ni ó ní ẹ̀gbọ́ ó ń gbé òṣùbàrà bàǹdẹ kárẹ o fẹ́ǹ tó jẹ alága ìjọba ìbílẹ̀ ti àríwá ilẹ̀ ìbàdàn èèyàn honorable olúwaṣeun olúfadé kódà lára àwọn iṣẹ́ àkànṣe léyìí tí wọ́n ṣí náà wọ́n ní ẹjọ́ mọ̀ yìí pé àwọn òpópónà tí wọ́n tó ń dà lọ́dà oníbùsọ̀ bíi méjì eléyìí tọ́lọ tòòrò tóóró ọ̀rọ̀ gbàgàdàgbàgàdà inú gbajúgbajà ọjà bọ́dìjà nílùú ti ìbàdàn wọ́n ní ọ̀tán bẹ́ẹ̀ o àwọn ibùdó ìgbọ́kọ̀sí ìgbàlódé wọ́n ní ìyẹn náà ó tún dúró bẹ́ẹ̀ wọ́n ní ọ̀mọ̀ tó dópin síbẹ̀ àwọn ibùdó òtàjà ńkọ́ tọra dúró tó sì bẹwà kúnra wọ́n léyìn náà ó tún wà ńbẹ̀ wọ́n ní ọ̀tán síbẹ̀ kódà wọ́n tún ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ panápaná tó wà ńbẹ̀ gbámú gbogbo èròngbà ó kún síbẹ̀ wọ́n ní òótọ́ tán síbẹ̀ o wọ́n níṣẹ́ tí wọ́n rí àwọn ibùdó mi bẹ̀ tó jẹ́ ibùdó ìtajà fún àfẹ́ra àfẹ́ta fún ìdàgbàsókè ọjà àti bọ́dìjà ní àpapọ̀ wọ́n ní ẹ̀rí pé eléyìí o ó dúró sókè téńté tábìlì ni nínú gbólóhùn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúwaṣeyí makinde wọ́n wá tẹ̀síwájú wọ́n níṣẹ́ irinṣẹ́ àkànṣe yìí ẹ jẹ́ mọ̀ wípé yàtọ̀ fípá sí yàtọ̀ fún àǹfààní àwọn tó ń tajà ní ọjà bọ́dìjà yóò tún máa pò wọ́n ni pé ẹ wá nájà àwọn èèyàn mìíràn láti agbègbè jákèjádò orílẹ̀-èdè nàìjíríà láti wá máa wò pé ọjà lọ́dà báyìí ọjà yìí má wà wọ̀tún ṣùgbọ́n dẹ́ jẹ́ ká sọdá lọ sórí tábìlì ọ̀nàrẹ́bù olúwaṣẹ́hùn olúfádé ẹni tó náà fi ìdùnnú rẹ̀ hàn tó sì gbé òṣùbà káre padà sákàtà gómìnà onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní òun dúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín gómìnà ẹ ṣeun gan ó ní àkọ́kọ́ àtìlẹyìn ọ̀hún náà ló fò nígboyà láti rí dájú pé ìṣèjọba àwa-arawa gbọ́dọ̀ mú ìdàgbàsókè ẹsẹ̀ kúkúlọ́kúndùn ọ̀kúnkúndùn ó ní gẹ́gẹ́ bá a ṣe ń ṣí àwọn iṣẹ́ àkànṣe òun ó wá ṣèlérí pé wò ó ẹ̀yin èèyàn rere o tẹ́ wà ní ẹkùn ìjọba ti àríwá èèló ìbàdàn ó ní ẹ̀mọ́ tí ì rí nǹkan kan gbogbo àwọn iṣẹ́ àkànṣe ló ṣe pẹ̀kínpẹ̀kí pẹ̀lú ìlérí tó ń ṣe fún yín níjọ́ náà lọ́hùn o ó ní bẹ́ẹ̀ ìdàgbàsókè tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ náà ó ṣe bẹ́ẹ̀ ó jẹ òun lógún àwọn wo ló ń bẹ níbi tí ayẹyẹ tó pinmirin ọ̀hún ti wáyé wọ́n ní àkọ́kọ́ àrígbó gbogbo àwọn tó ń díje lágbo ti ẹgbẹ́ òṣèlú ti Action People's Party ìyẹn APM wọ́n ní àkọ́kọ́ náà ẹni tó ń díje sípò gómìnà fún ẹgbẹ́ òṣèlú ti APM ọ̀nàrẹ́bù Abimbola Adekanbe wọ́n ní ẹni tóun náà ń díje gẹ́gẹ́ bí igbákejì ti gómìnà òun náà ní ẹnjìníà muftau salawu wọn ní òtán síbẹ̀ àrí ẹni tó náà ń díje láti ṣojú àwọn èèyàn rere ẹkùn ìbò ti gúúsù ilé ìgbìmọ̀ aṣòfin àgbẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀nàrẹ́bù dukri lai stanley ọ̀làjúdé odidi ọmọnìjọ́ wọn ní òtán síbẹ̀ àtúrí àwọn tí wọ́n ń díje láti ṣojú àwọn èèyàn lọ sí ilé ìgbìmọ̀ ti aṣojú ṣòfin wọn ní ọ̀tán bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ti APM ọmọ ẹgbẹ́ òṣèlú ti APM àti àwọn àgbà ṣàǹkóṣàǹkó tó ń rí sí ìdàgbàsókè lágbóṣe ẹgbẹ́ òṣèlú ti APM wọ́n péjú pẹ́sẹ̀ sínú ọjà bodijà nílùú ìbàdàn lásìkò sí ayẹyẹ ìpínmire kan wọ́n ṣíṣọ lórí àwọn iṣẹ́ àkànṣe ètò lọ bẹ́ẹ̀ ibùdó òtàjà iléeṣẹ́ panápaná yàtọ̀ fún èyí ọ̀nà tó yọkùlù tí ọdọ̀dà sí inú ọjà bodijà nílùú ìbàdàn láti rí dájú pé ìṣèjọba ó ṣe bẹ́ẹ̀ ó so mùdùnmúdùn rẹ̀ dẹ́sẹ̀ kòkó àti ọ̀nà tó jìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ omi-ín-dò omi-ín-dò.
4: Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ́ṣẹ́mọṣẹ́ tíṣẹ́ rẹ̀ ti di bárakú tílé ìbò ń pè ní passion Desmond Todiji Adégbòyègà ni ó rọ ọkún pẹ̀lú iṣẹ́ padì mi gbọ́n sọ̀hún ìpolówó ọjà lókàn.
6: People, welcome to my channel. Today, I go show you how I dey take make Golden Mon wey get plenty milk inside.
7: Yay!
6: I dey like put my Golden Mon inside bowl first. I go come pour warm water join. I go mix am, and you go see as milky nutritious enjoyment go form.
8: Wait, which time you put milk?
6: Na Golden Mon 3-in-1 I dey use. I no need put milk inside.
9: Mommy, e sweet well well.
10: Golden Mon 3-in-1 don't get for local milk. Get am for your family today. Golden Mon, make every day golden.
11: Ìrètí ọ̀tún renewed hope agenda ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ti ṣe bẹ́bẹ́ o gbégun ẹni bájú ore àwọn Yorùbá ní orí a máa yọ́tọ̀kùn ni ǹjẹ́ ẹ mọ̀ pé ìjọba àpapọ̀ tún ti gbé iṣẹ́ àgbàṣe fífi ojú ọ̀nà márosẹ̀ ìlú Èkó síbàdàn lójú sí pẹ̀lú ṣíṣe ní oníkankéré àti ṣíṣe iná tó ń lo ìtànsórùn sólà síbẹ̀ fún àǹfààní àwọn tó ń rìnrìn àjò alẹ́ ṣe wá rí pé gbogbo ohun tá a ti ń pòǹgbẹ rẹ̀ ti ń padà sùn wábọ̀ lórílẹ̀-èdè yìí lábẹ́ ìṣèjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nípasẹ̀ ìlànà ìrètí ọ̀tún renewed hope agenda rẹ̀ ẹ wá má gbàgbé o pé tẹ ò bá ti gba káàdì ìdìbò alálòpẹ́ PVC yín àyè sì wà fún yín láti ṣe bẹ́ẹ̀ o ẹ kàn sí ọ́fíìsì àjọ elétò ìdìbò INEC tó wà níjọba àbílẹ̀ yín láti lọ gbà kíákíá ẹ sì jẹ́ ká rán ara wa létí pé àsìkò àròrọ̀dá òjò la wà yìí ẹ jẹ́ aṣọ́ra fún dídá ìdọ̀tí sójúsan omi ká má baà rí omi ṣọṣẹ́ àgbàrá ya ṣọ́ọ̀bù mọ́gàjì wọlé Arísíkọ́lá alákòóso àti olùdarí fún ìpolongo elé sílé lónìí ìgbà ọ̀tún ti sùn wábọ̀ lórílẹ̀-èdè yìí.

0: So before, consumers no sabi waiting day because of boju waful everywhere. Price no clear. Return no day. Refund unko na story. Them they do anyhow. But now, sense don't land. Awareness don't spread. Jabrata, we sabi waiting with the buy. And we get correct value for our money because
1: SCCBC they work.
0: As at the shop, I they see correct product information. Price they show face koro. Label clear. No coney movement again. Now my power be that.
2: FCCPC is working.
3: FCCPC. Promoting choice, ensuring fairness.
4: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Mo tun bere ku o le sala ima panilerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowe kan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adun chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko o ma ni gbagbe
7: Them say monkey smart, not because the tree near. But now monkey will jump past the eye they quick see.
8: Don't call me auntie.
7: This big brother ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
9: Yes sir. Now 247 drama for big brother ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything though. All the bass goes they show for GoTV channel 49. You still follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
10: ADC, arise and shine. Ẹni tá a bá ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ gbégidí ní ẹgbẹ̀jẹ èyí ló fà á tí ọ̀nàrẹ́bù Fáṣọlá Ebínísà Olúbọ̀wálé ṣe ń fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìjọba àpapọ̀ Ìbàdàn North East àti Ìbàdàn South East àti gbogbo àwọn àgbà ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe fà á kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje dupò sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àgbà fún ẹkùn ìdìbò àpapọ̀ Ìbàdàn North East àti Ìbàdàn South East ní Abuja ní abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọ̀nàrẹ́bù Fáṣọlá Ebínísà Olúbọ̀wálé ló ní pé kágbárùkù ti ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àṣejèrè ni yóò jẹ́.
11: ADC arise and shine.
12: Babe, why are you frowning for me now?
13: Come and make noodles for me.
12: This woman. Okay, how do you want it?
13: I want it as it is hot. Let it burst my brain.
12: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
14: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
15: Golden Penny noodles, now available in stores near you.
16: Ẹ káàbọ̀ padà sórí ètò wa ti fún tẹ̀dọ̀ ìròyìn kan ṣe pápápá.
17: Bẹ́ẹ̀ni o.
16: Ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Alhaji Atiku Abubakar tí ó ń gbé igba ipò ààrẹ lábẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar. Ṣùgbọ́n ọlọ́wọ́ ọ̀tún rẹ̀ Demola Ọlárẹ̀wájú sọ lánàá wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun gan-an ní bẹ nínú ẹ̀kú tó ń dàbí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ àti bó ṣe jẹ mọ́ ìdìbò fún ipò gómìnà tí yóò wáyé nínú oṣù kẹjọ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà yìí. Ọlárẹ̀wájú tá a wí ìwà ṣe lákíyèsí wípé ó ṣe òun láàánú pé gómìnà Adeleke kò láyà tó láti lè sọ̀rọ̀ kàṣà níwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa nǹkan tó ń kó wọn láyà sókè ní ìpínlẹ̀ Ọ̀ṣun tá a wí yìí. Àwọn àlàyé tó ṣe iná làwọn èèyàn ń gbà bí ẹni gbagba ọtí pàápàá jùlọ láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àjọ tó ń dọdẹ àwọn tó ń pa owó òlù ní pọ́ńpọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí EFCC pàápàá jùlọ lórí kóló owó tí wọ́n fi sí ilé ìfowópamọ́ tí wọ́n ṣàdéédé gbẹ́sẹ̀ lé pé kò sẹ́ni tó gbọ́dọ̀ gba owó bẹ́ẹ̀ jáde láti ná. Àjọ EFCC wá ṣe lálàyé wípé kì í ṣe pé bóyá àwọn dojúkọ ẹnikẹ́ni láti fìyà jẹ́ ó ní àwọn èèyàn ló ń lérò bẹ́ẹ̀. Ó ní wọ́n gbé ìgbésẹ̀ yìí lórí àkáǹtì tí ń bẹ ní ilé ìfowópamọ́ tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun pé ó sì ní ìdí táwọn fi ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣá Ọlárẹ̀wájú tó gbé ìròyìn kan sí abala ẹ̀rọ ayélujára ti X ó ní ààrẹ Tinubu lẹni náà tó wà ń di ọ̀rọ̀ òun ló wà nínú ẹ̀kú aṣọ eégún tí ó ń mú ilé ayé le fún ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà Adeleke. Ó ní ó dàbí ẹni wípé kò lè sọ̀rọ̀ kàṣà kí gbogbo ayé kó lè mọ ohun tó ń sọ ṣùgbọ́n àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí. Wọ́n ní ẹ̀rí àrídájú iná ni pé àjọ EFCC tó ń dọdẹ àwọn tó ń pa owó òlù ní pọ́ńpọ́ wọ́n ní wọn ò lè gbé ìgbésẹ̀ kan pàtàkì láì jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè ó fún wọn lọ́wọ́. Ní ìkàdé wọ́n ní ó yẹ kí wọ́n máa ṣe òṣèlú láì fara ni ẹnikẹ́ni kò jẹ́ bó ṣe rí jàre. Ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa.
8: Ẹ kú ilé o, ibi ń pa ká sí nǹkan sí mi la.
17: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
8: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹn. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
17: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe é.
18: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
8: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
17: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
18: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
19: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
20: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
19: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
20: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
21: Say after me, millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
22: Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
23: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more.

0: American Cola. Explore your freedom.
1: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha efo-rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
3: That's why we say, let's go home. There's food at home.
0: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor cake.
4: The taste of home.
5: Bẹ́ẹ̀ni akínyìnpín ẹ̀ka àbọ̀ padà sí ìpele léyìí tó jẹ́ àṣekápá àti fún tẹ̀dọ̀ròyìn fún ti òwúrọ̀ òní tàbí ṣùgbọ́n òsí a ní ìgbàgbọ́ wípé ẹ ṣe bẹ́ẹ̀ ẹgbàtàn ẹ̀ gẹ́gẹ́ bí ṣe wà. Ẹyin ẹ̀yẹ wa ní àti ayélujára ní àgbáyé àgbẹ̀ òṣùbà káre fún yín o. Sharifat Funke Azeez Olamiki ọmọ ìbílẹ̀ Omot Afolabi Adúpẹ́ ní ọwọ́ yín. Sholakret Ajibola pẹ́pẹ́pẹ́ the first Adúpẹ́ ní ọwọ́ yín o. Yusuf Isiaka Ayanbamiji Májẹ̀kó Bàjẹ́ Adékúnlé Àǹbàlé Adúpẹ́ ní ọwọ́ yín. Kúnlé Làwọ́lá Kànní àgbẹ̀ òṣùbà káre fún yín ẹ ṣe gan ni. Ẹ máa bá wa pín ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Ó dẹ̀ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Kánò níwọ̀n Babilé Njátókò. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ ti Kánò lákàtẹ̀ tó jẹ́ gómìnà wọn bẹ̀ Abba Kabir Yusuf. Òun náà ló ti kéde ìlànà mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún owó orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn 300 million naira gẹ́gẹ́ bí owó àtìlẹyìn ìgbéyàwó fáwọn ọ̀dọ́ ilé tí a ti bàlágà tí a sì rí olólùfẹ́ wọn o. Lábẹ́ ìṣàkóso àjọ ẹlẹ́tọ́ ń ṣe ààtò ìgbéyàwó nípa ìlànà ti ẹ̀sìn Islam ní ìpínlẹ̀ ti Kano. Nígbàtí ẹni tó níwájú àwọn ikọ̀ ohun tí ó sọ̀rọ̀ Sheikh Aminu Ibrahim Darua ó ní lóòótọ́ ni gómìnà kówó lẹ̀ ṣe rí ọkọ àtìyàwó kọ̀ọ̀kan a kọ̀ máa fún wọn ní 100,000 owó ilẹ̀ Nàìjíríà. Ó ní bàbá fún wọn ìyẹn ní 300,000 naira. Wọ́n láwàá fún wọn o ní 200,000 naira owó orí oníyàn ọba lọ. Bẹ́ẹ̀ a tún wá fún ẹ ní owó kan o 100,000 míì ẹ fẹ́ rà jókòó ẹ fẹ́ rohun èlò nínú ilé. Lẹ́yìn èyí kan o ní a wàá tún fún wọn ní 100,000 eyín o náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mú lọ́wọ́ wọ́n fẹ́ dókòówò wọ́n fẹ́ ṣe kárakáta. Ó ní bí ìjọba ò bó ṣe ṣe àlàkalẹ̀ rẹ̀ rèé. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn tó ṣetán láti gbéyàwó ohun 5,000 ni wọ́n ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe àyẹ̀wò wọn wọ́n fi ọ̀rọ̀ gbọ́ wọn lẹ́nu wò. Ó ní ìjọba ṣàmú 1,000 àti 500 ìyẹn 1,500 participants. Ó ní àwọn ilé ènìyàn kópa ńbẹ̀ tí wọ́n sì yanrantí dáadáa láàrin àwọn 5,000. Àwọn ìpínlẹ̀ yòókù náà ẹ̀ wà láwọn ọ̀dọ́ lọ́wọ́ wọn fẹ́ níyàwó mọ́ ọmọbìnrin náà fẹ́ lọ́kọ mọ́.
6: Bẹ́ẹ̀ni
5: tẹ bá bí wọn owó yìí ni
6: owó yìí ni owó yìí ni
5: ẹ dàpọ̀ ẹ̀yin náà ẹ bá ní dá sí ọ̀rọ̀ yìí o ìgbésẹ̀ yìí dáa láti ìpínlẹ̀ Kano.
6: So ẹ jẹ́ kí n jó kékeré yìí mọ kó tó di pé Desmond yóò fi ọ̀nà ìdágbà jáde hàn wá. Wọ́n máa ń sọ̀rọ̀ kan pé kúlù nọ́ọ̀sìn dá ìka tẹlẹmọ́ọ̀tì gbogbo ẹ̀mí ni yóò tọ́ ikú wò. Ó wà nínú ìwé mímọ́ kejì pé ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kúlẹ̀ kan lẹ́yìn eléyìí ìdájọ́ ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mínísítà fún ètò ìnáwó nígbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà arábìnrin Kẹ́mi Adéọ̀sùn lórí ikú baálé ẹ̀ ọ̀gbẹ́ni Anthony Adéọ̀sùn èyí tó wáyé láìpẹ́ yìí. Wọ́n ní ọ̀gbẹ́ni Anthony Adéọ̀sùn ó já wàhálẹ̀ ní ọjọ́rùú tí ṣe ìjẹta lẹ́ni ọdún 62 years. Nínú iṣẹ́ ìbánikẹ́dùn ẹ̀kọ́ ara fẹ́rakù tí ààrẹ Tinubu gbé jáde lánàá láti pàṣẹ olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ fẹ́tọ́ ìròyìn àti àyínike ohun àyínipadà ìjọba Báyọ̀ Ọ̀nànúgà ààrẹ Tinubu ó bá ìdílé náà kẹ́dùn pẹ̀lú ìdílé Adéọ̀sùn pátápátá àti àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ ẹgbẹ́ pẹ̀lú ọgbà àtàwọn tó jọ ń ṣiṣẹ́. Ní àkótán Tinubu ó gba ẹbí olóògbé níyànjú wípé iṣẹ́ rere tí Anthony Adéọ̀sùn tó ṣe láyé kò ṣe é gbàgbé. Ààrẹ Tinubu wá ní tó ó ṣe pàtàkì fọmọ ènìyàn láti kúlẹ̀ kan o kí wọ́n má bara wọn nínú jẹ́. Ọlọ́run á fún wa ní emi itunu ati agbara si ko je bo ti je
5: o je be adupe lowo eyin eyan wa ti e kopa lori ti fun ti odoro yin fun ti owuro oni adupe agbo osuba kare fun yin ago meji gerege igbankogbe la o fi ka fun yin ni koni ti omo luabi e ra won opin ose saturday ati sunday ago meji owuro oni ti fun ti odoro yin a ma mo wa fun yin ago meje ni asale oni e ma se gbagbe lati darapo mo gbajugbaje eto yin eto wa eyan ari extravaganza en ti o tuku eto nkan na ni olarin waju adewusi opele oro e gbadun e po elephant solo ni oluaye skoro nja ti se ale ojo sunday aikunu ago mewa temi ati yin o pade lori akotun isinmi alayo tola ni alade laja loruko temi e seun te gbadun wa
6: o dabo e morun kan

0: Eka bo pada lati eka ipolowo oja. Ikoni Splash FM 105.5. Ile funfun bala ofelele nle Ibadan. Be ba se ndarapo mo wa. E lo wo wa live and direct yen ni ikoni bani dore ti Facebook. Awon ti wa ti wa nbe biba. E se ngan ni o. Te nbe nbe yen nitori ti wa. Oya papapa eja sun sowo waju. *347*1004*1#*347*1004*1#. Abike egba ojo opo ti aye lukara wole yen www.cashier.ng. Ehe, mo fe so nipa most expensive teenage transfer of all time. Iye awon agba bọọlu omo lenje lenje. Eleyi ti won wonju, iyen ninu tan bọọlu alafesegba. Eleyi ti won ra to wonju ninu tan bọọlu alafesegba. Luka Fuskovic on lo nbe nipo elekewa. Iyen ni sa eleyi ti a mu yi ona ni won gbe omo bibi orilede Croatia ni. Brighton gbe lati nu kan ti Tottenham Hotspur. 54 million euro on lowo to bade. Bakan na nipo elekesan ni Anthony Martial wa lodun 2015/16 oni ko ti Manchester United ni won gbe lati nu Monaco. 60 million euro ni won gbe ngba yin. Ba ban so nipa most expensive teenage transfer of all time teenage player iyen ni di ball alafesegba leni euro lati nu ko Lille wa nu ko ti Manchester United iyen ni sa 2024/25 62 million euro. O ni won gbe agba bọọlu yi lati nu ko ti Lille. Bakan na nipo elekeje lati ri Romeo Lavia lati nu ko ti Southampton wa sinu ko ti Chelsea 62.1 million euro. O ni ko ti Chelsea ni won gbe lati nu ko ti Southampton ni sa 2023/24. Ipo elekarun ipo elekefa o ni Joao Neves wa lati nu ko ti Benfica wa sinu ko ti PSG iyen ni sa 2024/25 65.9 million euro o ni won gbe. Mo so nipa most expensive teenage transfer of all time. Bakan na nipo elekarun lati ri Matisse de Ligt iyen ni sa 2019/20 Ajax won ta fun iko ti Juventus 85.5 million euro o ni won ta. Jude Bellingham ko ipo elekerin lo wa iyen ba ba so nipa most expensive teenage footballer transfer of all time. Jude Bellingham be nipo elekerin ni sa 2023/24 oni ko ti Real Madrid gbe lati nu ko ti Borussia Dortmund 127 million euro ni won gbe. Bakan na Joao Felix lati nu ko ti Benfica wa sinu ko ti Atletico Madrid ni sa 2018/19 127.2 million euro ni won gbe. Yan Diamande lati nu ko ti RB Leipzig eleti ko ti Real Madrid ise gbe to pari di yen lana 140 million euro o ni won fi pari re 140 million euro o ni won fi pari e ri pe mo ja yin tan le kan ri pe 125 million euro ni initial payment ti Real Madrid ma san amo 15 million je ajemonu. Ba ba n so nipa most expensive teenage player transfer of all time mo ja agbokun si nbe Kylian Mbappe lo wonju to wa ni agbabolu omo lenje lenje ti won ra lowo to wonju lati nu ko Monaco wa sinu ko ti PSG ni odun 2017/18 180 million euro ni. Ogbeni Abdulkadir Adirogba eja so nipa ifigagbaga eleyi ti yo waye le ni ti o waye ni ojo Sunday. Baba so nipa laarin orilede Cameroon ati orilede wa Nigeria quarter final yen ipele keta to kangun si asi kagba eja so nipa amo ka to so nipa yen mo ki awon ti wa lori kan ni banidore Facebook BJ Onine mo ki yin o bakan na Tajudeen Amo o nigba e seun gan ni o mo ki gbogbo yin e seun gan ni te wa nbe ye nitori ti wa afa ba ni se e seun gan ni Adesina Shakiru gbogbo yin pata ni mo ki eja so nipa ifese won se laarin orilede Cameroon at orilede wa Nigeria tori pe awon mererin ti won ba yan si ipele to kangun si asikagba yen semi finalist won ti qualify automatically fun idije ife eya agbaye so orilede wa Nigeria o yan yo.
1: Ta ba wo orilede wa Nigeria ati orilede Cameroon a ri pe orilede Cameroon yen na àwọn náà ṣe
0: ẹni 7 points náà gbé jáde ní group stage.
1: Ẹni tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè Cameroon gba àwọn gẹ̀ẹ́ kí n ṣe ẹranrí lọ tí Nàìjíríà ó bá ná wọn aláti jẹ́ pé ọgbọ́n àti ló dá òun náà láfi láǹfààní láti nà wọn. Torí pé tá a bá wò dáadáa sí a rí pé nílẹ̀ adúláwọ̀ gan lọ́wọ́ tá a wà kò sí àwọn orílẹ̀-èdè kékeré mọ́.
0: Bẹ́ẹ̀ni
1: kò sí àwọn orílẹ̀-èdè nígbà tó orílẹ̀-èdè
0: ìjẹ́ sí bí irú orílẹ̀-èdè Cameroon.
1: Pé ó tiẹ̀ yẹ kán tiẹ̀ tún ti kẹ́kọ̀ọ́ gan láàrin àwọn orílẹ̀-èdè nísọ̀rọ̀ ilé tí wọ́n láǹfààní láti ti jáde. Ilé tó túmọ̀ sí wípé
0: torí Màláwì bá wa wí ni.
1: Màláwì bá wa wí ni ilé tó túmọ̀ sí wípé tí Nàìjíríà tí a bá ti fi ojú di alátakò
2: wa mọ́ tá a bá fojú di alátakò. O ṣe ṣe kí a fi àjọ orílẹ̀-èdè Cameroon ṣùgbọ́n
0: 0816 ló bẹ̀rẹ̀ nọ́mbà ẹ̀ 7184 ló parí ẹ̀ 7184 ló parí rẹ̀ nọ́mbà ohun ti ríngì báyìí mo ń gbọ́ yín. Hello ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì Splash FM ni.
3: Òkè Adésínà Ọlárẹ̀wájú ni orúkọ mi.
0: Ọlárẹ̀wájú láti bo.
3: Láti Ìbàdàn ní Balógun.
0: Ó dà ní ṣé a bá ń sọ nípa káàṣì ẹ̀ṣẹ́ ti jẹrí tẹ́lẹ̀.
3: Mo ti jẹrí tẹ́lẹ̀ sá.
0: Ìlú lẹ jẹ láàsì yẹn.
3: Mo jẹ 25 láàsì mo sì jẹ 150.
0: Ẹ ti jẹ 150 náà rí kódà ẹ tún ti jẹ 25,000 naira ìyẹn ní àárọ̀ tòní ẹ ti jẹ 25,000. Báwo kọ́sọ́mà kí ẹ ṣe pè yín gbà yẹn bẹ́ẹ̀ náà wọ́n tún ṣe pè yín
3: báyìí
0: bí nǹkan ṣe jẹ́ nìyẹn ọlọ́run ṣe wọn ẹlẹ́dàá yín ṣe ire o. Ó yá ọ̀gbẹ́ni Abdulkadir
2: Adéròdà. Eléyìí tó túmọ̀ sí wípé tí a bá ti fi ojú di orílẹ̀-èdè Cameroon èmi ò rí nǹkan tí Cameroon fẹ́ gbá tí Nàìjíríà ò sì ní fi ìyà jẹ wọ́n. Torí pé lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó orílẹ̀-èdè Cameroon fẹ́ ṣe ṣùgbọ́n tá a bá tó wò pé bóyá ẹ orílẹ̀-èdè Cameroon wọn kéré sí wa.
0: Kòmọ̀ sẹ́ni tó nà wọ́n ní group stage yẹn orílẹ̀-èdè Cameroon wọ́n mọ̀ nà wá.
2: Wọ́n nà wá àmọ̀ pé àfojúdi ló kó bá Nàìjíríà ní fi gbàgbà àkọ́kọ́. Ilé tó tó sí pé tí wọ́n bá ní àfojúdi tán bá fi kojú orílẹ̀-èdè Cameroon èmi ò rí nǹkan bí tí Cameroon fẹ́ gbégbà èyàn lè ṣe first jáde ní table. Kò sí nǹkan tó fi ń ṣe ni kó padà lọ rí jẹ̀yà.
0: Ìyẹn ò ní ọmọ jìyà.
2: Ìyẹn ò ní ọmọ jẹ̀yà ìyá gidi.
0: Ẹgbẹ́ ẹyẹlẹ wọ ilẹ̀ yẹ ọ̀wọ́tọ̀ àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn o. Ibrahim Ajibọ́lá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ ṣe o. Bákan náà Adébọ̀jẹ̀ Yusuf Ọládiméjì gbogbo yín pátá òun ni mo kí o. Ìfigagbága yẹn ní ọjọ́ ìsinmi yẹn ní ọjọ́ Sunday ni ó máa láǹfààní láti wáyé bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ikọ̀ ti Manchester City wọ́n ti ń wo Enzo Fernandez yẹn láti inú ikọ̀ ti Chelsea gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí wọ́n fi rọ́pò Rodri eléyìí ti ikọ̀ Real Madrid tí wọ́n fẹjú mọ́ bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ ti Barcelona náà ti bá wọn dá sọ́rọ̀ yẹn àwọn náà ń wo Rodri wọ́n ń sọ lójú wọ́n ń sọ lẹ́sẹ̀ ni. Àmọ́ lápá bíbí lèmi ò ti mọ ṣẹ́ wílé ìyẹn fún tòní Ọláyínká sun gbogbo fẹ́lẹ́lẹ̀ up gunner ẹ mọ ìbínú tó bìní ti lọ ó dúró síbi ó wà bíbí ìgbà pẹ́ yìí lẹ ní agbábọ́ọ̀lù ilẹ̀ ṣe ń tara. Lorúkọ olóòtú ètò yìí ọ̀túnba babátúndé ọmọláwu Alex Ferguson Desmond Adégbòyègà àgbàwo bàbá ló jẹ́ kẹ́ ẹ gbádùn mi ìyẹn fún ti tàárọ̀ yìí. Síkírú àyìndí ojú ìtèrè lorúkọ títí èmi ọmọ àkítí korí nígboro ọdẹ ọmọ àkítí korí wà títí ọjọ́ ajé Monday tó ń bọ̀ tá a tún pàdé eré àtayọ̀ pẹ̀lú bùkún ni ó dàbọ̀.

ó yá ká tún máa kíra wa kú dédé àkókò yìí. Ìyẹn ní gbogbo ibi tẹ́ ti mọ láǹfààní láti mọ jẹ̀gbáládùn ètò yín ètò wa ta lọ́ta. Ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ voice out. Àádùn gbọ́gbọ́n akẹ́sí ìyẹn lọ́sàn-án tìní bá bá sọ nípa ètò ta lọ́ta. Tòrá àti kó gbogbo ẹ̀ dé lónìí tuntun tuntun fún ìgbáládùn ẹ̀yìn ti ajákèjádò lè àgbáláyé. Ẹ mọ̀ pé a máa ń sọ fún yín gbogbo ìgbà pé ìgbádùn tí yíyan iṣẹ́ ló jẹ́ fáwọn alápá bí yìí kò bá wàhálà dé kankan. Soft lọ́lọ́run jí ó bá dé fún a àdúpẹ́ fọlọ́run. Desmond Adégbòyègà Desmond to the G. Àgbà wo ló máa jẹ́ kẹ́ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo òun ló lóòtú ètò yìí. Alex Ferguson Tijani Olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti àǹtí àdì sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ 1B Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok at Tijani Olóko dáná sport actor ní TikTok náà. Ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà bá a bá ń sọ nípa àwọn ibi tẹ́ ti lè wà nìyẹn. Láti bẹ̀ yẹn ṣe é gbàgbé Friday Cash Pot lórí ti káàṣì ẹ̀ *347**1004*#. Wọ́n ní n tí tẹ̀mí lọ́wọ́ ló ní yàjọ́yàjọ́ báyìí náà ni pé wẹ́bsáìtì náà ti dúró déédé báyìí o www.cashshare.ng. ẹ ti lè gba wẹ́bsáìtì náà play cashshare. Pàápàá jùlọ pẹ̀lú àǹfààní aláìlẹ́gbẹ́ láti jẹ cashshare ìyẹn lọ́sàn-án yìí pàápàá jùlọ lẹ́ni Friday. Ẹ bá gbìyànjú ẹyin tíkẹ́ẹ̀tì mẹ́ta bígbà tẹ́ ẹ bá play 30 ni. *347**1004*#. Mẹ́ta tá à ń sọ yẹn kì í ṣe pé airplay ẹyọkan airplay ẹyọkan airtuplay ẹyọkan o airplay mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ni o. Ẹ bá ti play mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ káwálémi lẹ́yìn ni wọn ó fèsì ju mẹ́ta lọ kí àǹfààní yẹn kó lè jáde tán yányán tá a bá ń sọ nípa ti cashpot. Ẹjẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Bá a bá ń sọ nípa annual general meeting tá a sọ ládọ̀ òlénì ni ó láǹfààní àti wáyé gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ. Ilẹ̀ Ìbàdàn ni ó ti wáyé pẹ̀lú bí àjọ ilé ti ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pàápàá jùlọ líìgì àgbọ̀jẹ tó orílẹ̀-èdè wa Nàìjíríà NPFL annual general meeting wò mọ̀ wáyé ibi tí wọ́n ti mọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàápàá jùlọ àwọn nǹkan kan tó ṣeéṣe kí wọ́n fi kún àbí tó ṣeéṣe kí wọ́n mú kó ńbẹ̀ ní ìmúrasílẹ̀ de ìdíje líìgì àgbọ̀jẹ tó orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ti ń tẹ̀ lọ́wọ́ lábẹ́ alága wọn Honorable Gbenga Ẹlẹ́gbẹ́lẹ́yẹ wípé lẹ́yìn nígbà bá sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́yìn èyí

gabaga o nyewo a gbe fi gabaga yan yewo kilo le sese ko sele laarin ko egbe agbabolu ti Super Falcons ati Indomitable Lioness iko obirin ti orilede ti Cameroon niyan kila awon akole ti nbe laarin iko mejeji ati ma se bo ati ti won se ninu idije yi bi nkan se rinu lati beyen ka so won waju bi iko ti Super Falcons se ni fi gabaga lojo Sunday o na ni ko ti Flying Eagles awon na ni fi gabaga o ipele ase ka gba iyen final ta ba so nipa Wafu Sombi under 20 ele ti o je anfani e o je ti janfa ninu pa awon ti o lo soju le ni agbon ti Wafu Sombi West Africa ninu dije le ti fi eye le Adulawo ti under 20 to ga se ka gba Wafu Sombi under 20 ma waye lojo Sunday o laarin Burkina Faso ati pe bi agbabolu ti Flying Eagles awon omo oluko ni Abdulmai Kabanu te ba gbagbe awa ati Burkina Faso ti pade nu dije yi ami ayo meji sodo o na lo fi ya je iko ti Flying Eagles gege bi inti oluko ni Abdullahi Maikaba gege bi tin jo di bi mo pe awon dupe pe awon koju iko ti Burkina Faso ka won to pade final pe anfani alailegbe lo je fa won o e mo pe be yo ba subu ko le meru di bayi awon ti subu waju won awon si ti meru ohun di opolopo ibi ti o yi akude ti waye fa won nu fi gabaga ohun o ni awon ti se atunse si atunse si nlo lowo lowo ko duro saaju ifi gabaga ile to ma lanfani ati waye lojo Sunday ohun gege bi nkan se lo lapa abeyan na niyan *347*1004*1#. Lọ́sàn yìí ṣẹ̀kẹ́dúgbé owó ìdẹ́gbẹ̀ngbẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún láǹfààní àti pín lórí ti cashport lọ́sàn yìí *347*1004*1#. Tàbí www.cashier.ng báyìí tíkẹ́ẹ̀tì mẹ́ta àǹfààní aláìlẹ́gbẹ́ ni láti gbẹnu sí cashier bígbà tẹ bá play 30. Ẹlẹ́ ti gbìyànjú ẹ̀ lórí ètò ti jẹ́ kánmọ̀ láàárọ̀ àbí owó la fi pè iná owó ẹgbìyànjú tọ̀sán ọkàn yìí ó pè méjì pé ṣe bó play láàárọ̀ ó play mẹ́ta mọ́ tún dára rẹ láàmú àpẹẹrẹ pé yàn ó jẹnu àpẹẹrẹ pé ó kà á ṣe ẹnu. Káwálémi lẹ́yìn ni wọ́n dá mẹ́fà bò ìta ló lo máìkì ńbẹ̀ yẹn ó milẹ̀ títì sọ́sẹ̀sì ẹjẹ́ sanwó iwájú o nínú pẹ́gí agbábọ́ọ̀lù ti àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Uruguay agbábọ́ọ̀lù nígbà kan àná fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United ó gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Atletico náà bá a bá ń sọ nípa Diego Forlan wọ́n ti kéde ẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Uruguay o ikọ̀ tó láǹfààní àti gbá bọ́ọ̀lù fún náà nu gẹ́gẹ́ bí ikọ̀ orílẹ̀-èdè tiẹ̀ òun ni ó mọ rọ́pò olùkọ́ni Marcelo Bielsa eléyìí tí ó fi inú pẹ̀gbí agbábọ́ọ̀lù ọ̀hún lẹ̀ báyìí. Bákan náà àwọn alákòóso pẹ̀gbí agbábọ́ọ̀lù ti PSG èyí ti ń tẹ̀wá lọ́wọ́ báyìí ni pé àwọn ikọ̀ PSG wọ́n ní àǹfààní táwọn jẹ́ sáà tó kọjá ó ṣeéṣe kí àwọn mọ̀ rí irú ẹ̀ jẹ́ ní sáà yìí o kí ni àǹfààní tí wọ́n rí jẹ́nsà tó kọjá ni pé lára àwọn irinṣẹ́ tí wọ́n lò ń sà tó kọjá pàápàá jùlọ Achraf Hakimi lọ́pọ̀lọpọ̀ ìgbà lóòótọ́ kìí ṣe gbogbo ìfigabága ló gbà ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ pàdánù ìfigabága tó pọ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG pé ìyẹn táwọn rísíkì ní sà tó kọjá yẹn àwọn ò fẹ́ ṣe irú ẹ̀ ní sà yìí àwọn nílò ẹnìkan tí ó mọ délédé Achraf Hakimi bóyá jọ táwọn bá fẹ́ yóò sinmi ìgbà tó bá ní káàdì àbí tó bá ní ìfarapa tí ó irú tó ṣẹlẹ̀ ń sáà tó kọjá táwọn fi João Neves táwọn fi ń play right back yẹn àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ ń sáà tí ń bọ̀ wọ́n wá ní wọ́n wo agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Chelsea Malo Gusto gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ gbé o láti fi jẹ́ pé kó mọ délédé Achraf Hakimi kì í ṣe pọ́n fẹ́ ta Hakimi o wọn ọ̀nà fẹ́ ta Hakimi o wọ́n fẹ́ ní méjì láyè yẹn ẹ mọ̀ pé lápá àlàáfíà wọ́n ní Nuno Mendes wọ́n ní Lucas Hernandez ṣùgbọ́n wọ́n fẹ́ ní méjì láyè bẹ̀yẹn náà tó jẹ́ pé ààyè wọn gangan ni wọ́n gbá wọ́n ní ikọ̀ ti Chelsea ti ní iṣẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tá a kéde àwọn agbábọ́ọ̀lù tó ṣeéṣe kó lọ tá a sì fi iye tá a tà wọn kalùkù sí wọn láwọn ò gbọ́
ẹ lọ wo.

0: amọ̀ pé kí ló fẹ́ ra yẹn.
1: Òróró ìṣẹ́bù ni mo fẹ́ ra jàre.
0: Òróró àbúrọ̀ tí olórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
1: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí.
0: Òróró Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ òróró ìṣẹ́bẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ni, ò parọ́. O lè ra ìwọ̀nba tí ọwọ́ rẹ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ode Jansko to Langa, nígbà kú gbà tá bá jẹ́.
3: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹ kú àdúró ti wà. Lóòrèkóòrè nílé-iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto, ilé-iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Ilé-iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà ń sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
4: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
2: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
3: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
5: Chai, my head o. Oga landlord, why you dey shake like ceiling fan? My village people don't come again, this one with your body hot so. You don't do test?
6: Yes, see result, oh.
5: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
6: Thank you, Oga Luta. I don't dey can't pay.
7: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
8: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
9: So, my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
10: Baba, you have to save me, oh. Somebody, they do me, oh. They do me with
9: you. You say waiting?
10: All my goats and chickens don't finish. Guy, he do me.
9: Ah.
10: Then my business don't pafuka. Chai, he do me.
9: I see.
10: My pikin, where they do well before, don't start to they fail for school. The witch do me, oh.
9: Ah.
10: And I even sick self. I think say him give me HIV.
9: Eh? No.
10: What do you mean, Baba?
9: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
7: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
11: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
12: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
13: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
14: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
15: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
16: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
17: 08071124000 08071124000.
16: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
0: àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
1: Òróró ìṣẹ́bù ni mo fẹ́ ra jàre.
0: Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòyà o.
1: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Òróró Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ òróró ìṣẹ́bẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá kápẹ́, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ohun rèé ohun rèé.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí ṣẹ́ ń là láàánú àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre.
4: Òróró àbúrọ̀ tí olórúkọ kẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lákòóyá o.
5: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni ò parọ́.
5: O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká,
4: o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, oorun aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LEND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akran Avenue, Ikeja, Nibadan, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: tò ní abẹ́ rí pó gbáńkọ ni ó sì rẹ́gbì.
1: Tọ́ bákan náà ni wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá tún ti tẹ àwọn márùn kan ò tí wọ́n fura sí o wípé oníjìbìtì ẹ̀dá ni wọ́n. Wọ́n ní bákan náà àwọn ohun tó ń ṣe àǹfààní fún wa láwùjọ òun ni wọ́n tún máa ń bàjẹ́ o bí àwọn bíi transformer àtàwọn nǹkan míì tí ìjọba ṣe fún ìgbáyégbádùn aráàlú. Wọ́n ní ọwọ́ ti bà wọ́n o ní ìpínlẹ̀ Yobe àwọn márùn-ún ni wọ́n wọ́n sì ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ìwé ìròyìn daily post òun ló gbé ìròyìn ọ̀hún.
0: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já tún lọ sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fún tòní wọn ní ó kéré tán. Èèyàn márùn-ún náà ló ti dágbére fáyé pé ó dìgbò ṣe o nínú ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀san kan eléyìí tí ẹni ó wáyé lágbègbè kan èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Kogi ni. Kí ni tó ṣẹlẹ̀ gan tó fi ń dológun à ń gbẹ̀san padà lára ẹni. Èèyàn mélòó ló ti wá tara àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí jáde láyé. Iléeṣẹ́ ọlọ́pàá ṣé wọ́n ti gbọ́ nípa rẹ̀. Ìgbésẹ̀ wo gan ni ìjọba wọn ní ìpínlẹ̀ Kogi ń gbé. Kí ló wá fẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ó mọ̀ bá a máa wáyè. Ẹ̀yin ó mọ̀ gbọ́ lọ́sàn-án tòní o ṣe ẹ̀rí pó gbáńkọ ó sì rẹ́gbì.
1: Tọ́ bákan náà wọ́n ní wípé agbébọn ó mà ṣekú pa èèyàn kan àwọn agbébọn wọ́n ṣekú pa èèyàn kan o wọ́n tún jẹ́ àwọn mẹ́rin kó ní ìkọlù tuntun kan tó wáyé ní ìpínlẹ̀ Kebbi ní agbègbè kan tí wọ́n ti ń dáko ní ìpínlẹ̀ Kebbi òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n ṣekú pa èèyàn ọ̀hún o wọ́n sì jí àwọn èèyàn mẹ́rin gbé nínú ìkọlù tuntun tó wáyé ní agbègbè kan nípínlẹ̀ Kebbi ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: Ó dá ìwé ìròyìn daily post náà ló tún gbé eléyìí lónìí o ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà sì ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ayọ̀ náà ló bá dé o. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ni ìròyìn mọ̀ ti gbé báyìí pé wọ́n ti láǹfààní àti dóòlà arákùnrin kan ẹni ọdún 17. Eléyìí tí orúkọ tiẹ̀ ní Ìdánẹ́rì Aláàjì Yáró èyí tí ẹni wọ́n jí gbé ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2026 ta wà ní ọjọ́ kẹta sẹ́yìn ni wọ́n ti wá láǹfààní àti dóòlà rẹ̀ báyìí ní nǹkan bíi ò tí ì pé bí ọjọ́ méjì èyí tí ẹ jí ẹni ẹlẹ́ni gbé. Níbo gan náà ni ọwọ́ ọṣẹ́ ti dunẹ̀ tí ẹ fi láǹfààní àti jẹ́ni ẹlẹ́ni gbà padà o ẹ̀yin ó mọ̀ gbọ́ lónìí bákòókò rẹ bá tuntun ni.
1: Bákan náà wọ́n ní ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ni ó ká àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ Boko Haram o wọ́n ní wọ́n ṣẹ́bùrú wọn ni o wọ́n ní bákan náà ni àwọn tí máa gbowó òde àwọn agbowó pa nínú wọn náà tún ni ọwọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí lọ́wọ́ wọn tún kápá rẹ̀ o bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe àwárí àwọn ìbọn onírúurú eléyìí tí àwọn ẹni yìí máa fi ń ṣiṣẹ́ bí wọn ní ìpínlẹ̀ Borno náà ni ọwọ́ ti bà wọ́n o tí wọ́n sì rí àwọn ohun ìjà ogun wọn tí ṣe ìbọn AK-47 náà ni wọ́n tún rí gbà lọ́wọ́ wọn. Ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: Ó dá ìwé ìròyìn daily post náà ló tún gbé eléyìí wọ́n ní ẹni tí ṣe ẹ́míà ti agbègbè kan eléyìí tí wọ́n pè ní Yaskira eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Kwara Alhaji Umar Seriki Usman èyí tí ẹni àwọn ajínigbé wọn palẹ̀ bàbá mọ́lẹ̀ wọn ní ṣùgbọ́n ṣá ní báyìí o bàbá ti gba ìdáàdé wọn o wọn sì padà sí ààfin ọ̀dọ̀ tiwọn àfihẹ́mìà ni o bó o gan wa ni ẹ ṣe jí bàbá bàbá gbé ọ̀nà wo gan ni ẹgbà tí ẹ fi dóòlà wọn ẹ̀yin ó mọ̀ gbọ́ lónìí o bákòókò rẹ bá ti tó ni.
1: Ìròyìn eléyìí náà ó fẹ́ jọ eléyìí tó kà tán àmọ́ ìpínlẹ̀ Ògùn òun náà ló ti wáyé o wọn ní adúpẹ́ o wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ gíga kan ní ìpínlẹ̀ Ògùn wọn ni wọ́n ti gba òmìnira
0: o.
1: Adúpẹ́ o ayọ̀ o àbáwọn akẹ́kọ̀ọ́ náà yọ àbáwọn òbí wọn yọ o ìwé ìròyìn daily post náà ló gbé ìròyìn náà.
0: Ó dáa tó bá níbẹ̀ wá já tún lọ tààràtàárá yìnyín sí ìpínlẹ̀ Èkó wọn ní àwọn àjọ ilé tó gbógun ti ṣíṣe owó ìlú mọ̀kumọ̀ku èyí tá a mọ̀ sí àjọ ti EFCC wọn ní àwọn èèyàn kan eléyìí tó ti jẹ afurasí báyìí tó do ogún níye òun náà ni ẹ mọ̀ ti ní àǹfààní àti fi ṣìkún òfin gbé o ǹjẹ́ bò ó ló jẹ́ wọn ní bẹ́ẹ̀ láàbí ni o àwọn ilé ẹsárégbà fóṣù kan ẹsárégbà fóṣù mẹ́fà ẹsárégbà fóṣù mẹ́ta àpáàtímẹ́ǹtì eléyìí tí ẹni ìbẹ̀rí Lekki phase 1 wọn ni wọn ya gbogbo ibi tá à ń sọ yìí torí pé wọn ní ìwà ọ̀daràn ń fojú bàdé ń bẹ léyìí tí wọn sì mú àwọn afurasí eléyìí tó tó ogun níye kí wàá ní tó fasábàbí tí wọn fi lọ ọbẹ tí wọn fi mú wọn níbo wá lọrọ wọn dé dúró ẹyin ó mọ gbọ lọsàn-án tòní o ba koko re ba ti toja mo sha o eni agboju okun lere ti o je ni agba won ni ile ejo giga kan eleyi to n joko ni ilu Abuja o na lo mo ti pase o pe ki arakunrin kan e ti ani o sise tele ri ni fun ile ise otele muye mo number ti o fa o le fo pa mo se pin
2: oh my god, oh my god.
0: Eyin yan baba se bayi. Ara o na la fi da o. Won ni arakunrin tan so nipa re o ti sise ri ni ile ise otelemuye. In lo lede wa Nigeria. Bo wa ni ti e se je gan. Won ni be la bi ni o. Won ni arakunrin tan so nipa re yi. Nigba ti won mo topase re. Won ri pe o ni ibasepo to dan moran. Pelu awon iko ti iPub. Seri pe ni agoju okun leni
1: ti o
0: je ni agba bo gan wa lowo se te ki wa ni to ba bo le ejo o awon esun wo gan o na ni an tun fi kan gbogbo ile ile lanfani ati gbo tori po ti gba nko o si re gbi mo lowo
1: to iroyin eleyi ohun na ni o dabe kaso layo lagbon odo temi nbi o won ni wipe eni ti se asoju sofin ni ekun gusu ipinle oyo o didi omo to sin dafun tolo lati lo si ile igbimo asofin agba ile yi na lo ti siso loju seun adelore gege bi oludari agba fun igbimo ipolongo ibo fun eto idibo re o ni ekun gusu ti ipinle oyo gege bi gbogbo egbe oselu se ngbara adi pipe to a gbodo repeti a gbodo warawo
0: be ni
1: gbodo jamo wa lowo gbodo jamo yin lowo ni won ni olukaluku nko o tin tun le eto ni bayi won na ti siso loju seun adelore gege bi oludari agba fun eto ipolongo ibo
0: o da be ba ba ni ka ma mu awon akori lataro titi di ale a ni panu seke o sugbon se ja wonu awon royin lo gan ni san san ke le ba mo bi tin kan de duro ta ba so nipa royin gbanko gbe o de je ti abala bi ka ti abala be wo tori pe arakunrin kan re eleyi ti oporuko ti e ni Ugo Chukwu Eze en ti ni inagije ti gbogbo awon eyan tun mo si Amazon ni o en yo du meta dini a dota 47 years old o na ni se won ni ojobo Thursday ananu o na ni gba npa ko won wo turutu o di wo nile ejo giga kan ile to je ti ijoba apapo e to joko nilu Eko lori awon esun kan eleyi ti won fi kan o nje ki lesun ohun won ni jejemo yi pe Ugo Chukwu Eze o na lo je pe bo ba ti le duro lori awon ero ayara bi asa e ta mo si computer won ni bo ba ti n ya ba wo bayi yo mo ya gbangba ni bi ba ti n wo koro yo mo bo si koro kan du n lori itakwe o jara won ni ile ise tabi ile ifowopamọ eyi to ba rariwo lati ori itakun ayelujara hacking ni won pe bẹẹ won ni ewo yo bẹrẹ si ni fawọn lori fọdakun lo nbẹ ni o won ni je ẹni o won ni je jẹmọ wipe ile ifowopamọ kele ti won pe ni SunTrust Bank PLC alaye o gboriwo be ni o lati ori itakun ayelujara won ni bo ti gboriwo be bayi eyin ko ye eyan wa owo kele toto milionu lona egberin owo lede wa Nigeria 800 million naira o ni alaye lo ya kuro ninu le ifowopamọ ohun le to si pin si awon asuwon kaakiri kaakiri e to je pe nigba ti won mo topase awon asuwon ti nbe ni le ifowopamọ e to piya mo awon owo ohun si odo re o na ni gbogbo owo ohun lo kagun si o won ni Ugo Chukwu Eze eni ti gba npako lo siwaju onidajo Friday Ogazi le to je pe awon osise ti ile ise otelemuye ilede wa Nigeria o na ni a fi kele o fi gbe lo sibe won tesiwaju bi eni ti se agbefoba eleyi to nduro fun ile ise ti DSS iyen Mbajela nigba to won ma soro won lo ni adakun oluwa mi o arakunrin ti npe ni Ugo Chukwu Eze yi se fe gbo o ni kokon ni sise la bi ohun o atohun atawon esomogbe re le to je pe awon eleyun won ti fe igbegbe amole won ti mu scrubby won sa lo lo je be won ni jejemo pe gbogbo won bayi o na ni e bere si ni mu owo ohun esun tere o na lo se be to dibumo won lowo o won lati odun 2023 o na ni a ti n gba owo lowo bode ní àwọn àsùnwọ̀n tí ń bẹ nílé ìfowópamọ́ ọ̀hún wọ́n ní àsì gbọ́ owó olówó títí di ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí ni wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé gbogbo owó olówó eléyìí tí ẹ gbá kúrò ní àsùnwọ̀n ilé ìfowópamọ́ ọ̀hún eléyìí tí wọ́n pè ní SunTrust Bank òun náà ló jẹ́ mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin náírà nígbà tí ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ ilé tó gbé kalẹ̀ níwájú onídàájọ́ ó ní olúwa mi my lord ṣe ẹ̀rí ẹ̀ṣẹ̀ eléyìí tí ugo chukwu eze tó ṣẹ̀ yìí olúwa mi bá tọpasẹ̀ òfin eléyìí tó ní í ṣe pẹ̀lú jíjí owó ìlú kó tàbí ṣíṣe owó ẹni ẹlẹ́ni mọ́kumọ̀ku tàbí fífi bí búrẹ́dì kó àwọn ẹni ẹlẹ́ni lómi ọbẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa owó tó jẹ́ tiwọn wọ́n ní olúwa mi bá a bá ní ká máa wò ó abala karùn-ún ẹsẹ̀ òfin eléyìí tó ní í ṣe pẹ̀lú mímọ́ gbé owó olówó ó ní ó sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ yìí o ó tún tẹ̀síwájú bí abala kẹfà ìpele àkọ́kọ́ ìyẹn section 6 subsection 1 ó ní ó sọ̀rọ̀ nípa ẹ̀sùn tá à ń sọ nípa rẹ̀ yìí ó ní kódà bá a bá tún lọ rí ìwé ẹsẹ̀ òfin kẹjọ o eléyìí tó jẹ́ pé òun kóró ojú sí àwọn ìwà gbogbo tó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ní ìtàkùn ayélujára ó ní olúwa mi ọdún 2024 ni a gbé kalẹ̀ ó kóró ojú sí àwọn ìwà gbogbo eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn wọ́n ní ọkọ̀ ojú sí arákùnrin ọ̀hún ugo chukwu eze léyìí tí wọ́n sì pé lórúkọ tí bàbá àtìyá sọ ugo chukwu eze wọ́n lọ ní olúwa mi mo wà ń bí mo wà nílé ẹjọ́ o ẹ̀sùn tí wọ́n fi kọ́ yìí etí rẹ̀ méjèèjì lọ làálẹ̀ ó gbọ́ àbó gbọ́ wọ́n ló lóun gbọ́ ó wá jẹ̀bi ẹ̀sùn ọ̀hún àbó jẹ̀bi o ẹ̀yin èèyàn wa para ló sojú nílé ẹjọ́ o léyìí tí sì ń dá wọn lóhun bí olúwa tòun o òun ò jẹ̀bi o gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n làálẹ̀ yìí olúwa mi kì í ṣe tòun ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ léyìí tó gbé kalẹ̀ pé ẹ wo ẹ fẹ́mi náà láyè kémi náà wí tẹnu mi ni o ká lè jọ sọ kíkiní ọ̀hún kó lè gúnmọ́ yín ni níwájú yín wọ́n lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ tán òun náà ni ẹni tí í ṣe agbẹjọ́rò ìní fún àjọ ti dss ló bá dẹ̀hun pé olúwa mi èyí ń pọ̀ òun ò jẹ̀bi àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó gbogbo ìbẹ̀ ń lẹ̀ o lélẹ́yìí tó jẹ́ wípé ó ń tọ́ka sí i pé òun gangan ni olórí àwọn tí ẹjọ́ ṣiṣẹ́ láàbí ọ̀hún eléyìí tí wọ́n fi ń wọ owó olówó ẹjẹ́ lọ o sákàtì ẹni tí í ṣe agbẹjọ́rò fún arákùnrin ọ̀hún gangan ìyẹn i àfóńgà nígbà tó òun sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní olúwa mi oníbàárà mi lẹ̀ ń wò wájú yìí ẹjẹ́ ń gba onídùúró rẹ̀ náà mò ń bẹ̀bẹ̀ ni o mo sì ń fi dá yín lójú pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ní kó mọ̀ wá sílé ẹjọ́ òun náà ni ó mọ̀ wá sílé ẹjọ́ yìí tí ó sì ní jàǹbá àmọ́ náà wọ́n ní onídàájọ́ Friday Ogasi lẹ́yìn tó ti gbọ́ ti alákọ̀ọ́kọ́ èyí tí í ṣe agbẹjọ́rò fún àjọ ti dss ó gbọ́ ti ẹnì kejì èyí tí í ṣe agbẹjọ́rò fún ẹni tó jẹ́ pé wọ́n mú wá sílé ẹjọ́ ọ̀daràn náà lápè wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé onídàájọ́ Ogasi ó wá ṣe lálàyé pé mo ti gbọ́ ti sàkọ̀tún o mo sì gbọ́ ti sàkùsì ṣùgbọ́n ṣá o ẹjọ́ yìí á sùn sí iwájú ni léyìí tí a fi láǹfààní àti tún padà wàá jókòó tá a sì tẹ̀síwájú lórí ẹjọ́ náà ìjẹ́jọ́ ò wá lọ̀rọ̀ dà báyìí o wọ́n ló di ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí léyìí tí ìgbẹ́jọ́ ń kọ́ yóò tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ ǹjẹ́ ní gbígba onídùúró eléyìí tí agbẹjọ́rò rẹ̀ wí ń kọ́ wọ́n ní ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ ọ̀hún sọ pé rárá o eléyìí ò nílé lọ mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rin owó ilé èdè wa nàìjíríà là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí àwọn ẹni ẹlẹ́ni tó ní owó gan ṣé ẹ mọ bára wọn ò ṣe wà báyìí ẹ jẹ́ kí arákùnrin yìí kó mọ lọ síbùdó ìtọ́nisọ́nà náà o títí tí wọ́n padà wàá gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ lọ́rọ̀ bá di court arise bá tẹ̀lé.
1: Tọ́ ẹ jẹ́ kí a lọ ọ̀dà ẹ jẹ́ ká sáré dé ọ̀dọ̀ àgbà wo à ń padà bọ̀ yàrá mi.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: American Open University Nigeria, the new dawn in Open University education in Nigeria. Licensed by the National Universities Commission, NUC, all our courses are fully accredited. Study from anywhere and earn a future-ready bachelor's degree with no UTME required.
5: Serious?
4: Yes, you don't need UTME for admission. Apply anytime using WAEC, NECO, or NAPTEP. Whether you're a fresh secondary school graduate, a direct entry candidate, an HND holder, there is a pathway designed just for you. Choose from our industry-focused degree programs, including business administration, software engineering, cybersecurity, business information technology, and many more. American Open University offers 70% scholarship to the first set of intakes. Admissions are open all year round. Apply today at www.aouniversity.edu.ng, 0807-840-5282 or 0812-044014. American Open University Nigeria, shaping future-ready leaders.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before you use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
7: Here you go, dear.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: Milo!
11: Mommy in the kitchen cooking rice.
12: With Mama Dog.
11: Chicken in the pan looking nice.
12: With Mama Dog.
13: Keep your voices down.
11: Smells yummy. Everywhere smelling so, so nice.
12: With Mama Dog.
11: Our neighbors will soon come and start knocking.
14: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
15: Bankobi, Bankobi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbà.

0: ẹ kábọ̀ padà gbàǹkọ́gbì ròyìn tẹ̀síwájú nìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹyin tí wà lójú òpó Facebook ẹ ṣeun gan olúwa ṣẹ́gun ọdún sí Sunday Abe Adékunlé Adébáyọ̀ Modinat Kazeem Ẹmọ́sù Títí Layọ̀ àti gbogbo ẹyin tá à ń retí tá à ti ìrìyìn ẹ lọ pọ̀ síwá ẹ dákun ó dá ẹjẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Ondo wọn ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo náà ni ó ti mú arábìnrin kan ẹni ọdún 23 Adéjọkẹ́ Ayọ̀mídé òun náà ni wọ́n porúkọ rẹ̀ lórí lílu jìbìtì owó eléyìí tó lé ní 142,000,000 níbi tó ti ń sọ wípé òun fẹ́ báwọn èèyàn ṣe ètò ìrìnrìn àjò lọ sí ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jímọ̀ṣe wí o òun náà ló sì sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́bọ̀ wípé ṣé ẹni tí wọ́n fura sí yìí àwọn èèyàn tó ti gbá náà ló ti lé ní 90 èyí ò ní 90 gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe pé wọ́n ní bẹ́ẹ̀ sì ni ó ń fira rẹ̀ pé tí ò jẹ́ yóò lóhun ó báwọn èèyàn ṣe visa ní ìwé ìrìnnà lọ sí ilẹ̀ òkèrè pé ẹni tó bá fẹ́ lọ Spain àbẹ́yìn tí ẹ fẹ́ lọ Portugal àbí France lẹ́yìn fẹ́ lọ àbí visa Schengen ní ká bá yín ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó wà ńlẹ̀ wọ́n ní ẹgbẹ́ wá àábá yín ṣe wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni arábìnrin yìí ló ṣe máa ń polongo iṣẹ́ rẹ̀ o àṣé ọ̀gbàs òun náà ni arábìnrin náà àgbáni lórí fọ̀dàkún òun ni wọ́n pe arábìnrin náà Jímọ̀ sọ̀rọ̀ síwájú ni Ayọ̀mídé náà ló ń gbé ní òpópónà Adésóyè ní ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn wọ́n níbẹ̀ ni ọwọ́ sì bá o nígbàtí iléeṣẹ́ kan tó jẹ́ ti iléeṣẹ́ àwọn amòfin náà ni wọ́n wá mú ẹjọ́ rẹ̀ wá síléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọ̀hún la mọ̀ sí Akíndayọ̀mí Olúwa Tobi and Associates gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí wọ́n ní arábìnrin yìí náà ló sì ti gba owó tó le ní 142,000 naira o wọ́n ní ó fi àpò àsùnwọ̀n rẹ̀ òun nọ́mbà rẹ̀ eléyìí tó wà ní ìtọ̀nà kan tó ti gbajúgbajà ní ìsìn tá a máa fi ń gbowó tó bẹ̀rẹ̀ pẹ̀lú ó wọ́n ní ìní máa fi ń gbowó o wọ́n ní ibẹ̀ gangan ni àwọn tó fẹ́ rìnrìn àjò lọ sí ẹkùn yúróòpù ibẹ̀ ni wọ́n máa fi owó sí fún un ó ní wípé ṣùgbọ́n ní kété tó ti gba àwọn owó yìí tán lọ́wọ́ àwọn èèyàn yìí ni nọ́mbà rẹ̀ ò bá lọ mọ́ o wọ́n ní wọ́n pé wọ́n rí pé o gbogbo ọ̀nà láti fi kàn sí arábìnrin yìí òun náà ni ó ń dipa o wọ́n ní ibẹ̀ sì ni àwọn ẹni yìí ni wọ́n ti mú ẹjọ́ rẹ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ìwádìí kan eléyìí tí àwọn ti kọ́kọ́ ṣe òun náà ló ń ṣàfihàn rẹ wípé arábìnrin yìí ń kọ́ ni ó máa ń díbọ́n láti sọ wípé òun ó báwọn èèyàn ṣe visa ìrìnà lọ sí ilẹ̀ òkèrè o ó ní ṣùgbọ́n o ọwọ́ ti bàbá yìí tó sì ti wà ní àkàtà àwọn ọlọ́pàá pẹ̀lú ìwádìí tí àwọn ń ṣe náà ni ó sì ti ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn o láti fi mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ń ṣe gangan bẹ́ẹ̀ sì ni wọ́n ní ìlàkàkà tó ń lọ síwájú ìwádìí tó ń lọ síwájú o láti fi mọ̀ bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé òun nìkan kọ́ ló ń dáṣe iṣẹ́ yìí o bóyá ó ní àwọn míì tí wọ́n jọ ń ṣe iṣẹ́ ọ̀hún láti máa fi gbá àwọn èèyàn tí àwọn èèyàn tí ò sí mọ̀ kankan tí àwọn sì ń lùgbàdì wọn Jímọ̀ tún sọ̀rọ̀ síwájú wípé láìpẹ́ láì jìnà tí àwọn ìwádìí tí àwọn ń ṣe tó bá ti kẹsẹ̀ járí náà ni àwọn ò sì wò arábìnrin náà lọ ṣe ilé ẹjọ́ o wọ́n ní bákan náà ni ìwé ìròyìn the punch ó sọ̀rọ̀ nípa irú ìṣẹ̀lẹ̀ yìí kan náà tó wáyé ní inú oṣù kọkànlá ọdún tó kọjá nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó mú arábìnrin kan Elizabeth Thompson lórí wípé òun náà gbá àwọn èèyàn mẹ́ta ní owó eléyìí tó tó 1,000,000 naira látara wípé òun fẹ́ bá wọn gba visa láti lọ sí orílẹ̀-èdè Canada lọ́rọ̀ ìmọ̀ ṣiṣẹ́ o wọ́n ní mímú yìí náà ló sì wáyé lẹ́yìn tí àwọn tiléeṣẹ́ ọlọ́pàá tó ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé ní ìpínlẹ̀ náà wípé ẹ fura o ẹ ṣọ́ra o àwọn ẹni yìí wọ́n tún ti ń pọ̀ láwùjọ wá o bẹ́ẹ̀ sì ni orí ẹ̀rọ ayélujára náà ni wọ́n ti fọ́nra wọn ká sí o wọ́n ní kódà àwọn ọ̀pọ̀ ìtọ̀nà kan tún wà tí wọ́n ní èèyàn lè máa fẹ́ra ẹ̀rìn ńbẹ̀ èèyàn lè máa bára èèyàn dọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n àtó jẹ́ ayédèrú wọ́n ní àwọn ìtọ̀nà míín wà tó jẹ́ pé wọ́n láwọn fẹ́ bá yín ṣe ètò ìrìnà ni àwọn ọba yín ṣe visa ni àtàwọn onírúurú ọgbọ́n míì láti ṣáàmọ́ fi gbá àwọn èèyàn owó tí ètò ná tẹ́lẹ̀ léèyàn kó tún wá lọ́gbàmọ́ yín lọ́wọ́ wọ́n ní
1: fura o de atomari be wa je te sowo waju ka tun lo si ipinle akwa ibom iwe royin punch o na lo ko iroyin lori won loni o won ni ijeje mo ipe ile iso olopo ile tin be ni ipinle akwa ibom
0: yes sir
1: o na ni amo ti nawo gan arakunrin ke ile ito poruko te ni isikak efiong ile ite ni o je alamojuto ni ite okuke tin be ni bi oporo ile ito wa ni ipinle akwa ibom ni o nigba ti won tesiwaju ninu awon oro le ti egbe kale won ni jejemo yi pe arakunrin yi o na lo je pe esu ti an fi kan o ni pe o le di apopo pelu awon eyan kan lati mo owo oku oloku e ti ba ti wa sin si ite oku lodo re nbe won ni bi ba ti wu awon oku awon tan won wa ya awon posi ti an fi sin won wo to ba ti je pe posi olowo nla ni won gboku iwo ninu le le pada nbe won wa gbe posi ohun o donda awon eyan kan o le to je pe won lo re gbe aje ninu ile awon posi eleyi ti won fi sin awon eni eleni e ja lo secretary eni ti se agbenuso fun le ise olopa eleyi to wa ni ipinle akwa ibom tifom john iloruko won nigba ti o mo pa biya bidu oro yi ninu atijade kan eleyi to fi lede fun awon oniroyin nilu uyo iyen lana ti se jobo thursday o se lalaye pe ni nkan bi ago mokanla abo asale o na ni ani awon ko ti vigilante eleyi tan na nlo ti won bo ni ari awon enikan o leti ani won wo ite oku ohun lo won ni bi ati wo ite oku bayi won lo re wo oko loku kan e to je pe won sese sin oku ohun ke pepo won ni won wo oku tan san nipa re yo won gbe oku na ku ninu posi won wa ju sinu oko to pada nbe o e pe ki won se si posi ni won ni ni papapa ni gbe posi o leti won si gbe ni ori okada kan e to won ni number idanimo won ni gba ti won gbe posi ohun lo loru dudu oru ganjo o na ni awon ko ti vigilante ohun ni abada won duro pe ele nbe won o e ku ise o ta le yan yin to ku te n gbe posi lo papa julo lasiko ta wa nu eyi won ni ro badi wo mi ki n wo o nibe ni ati fa won le awon ti se osise agbofinro lowo e je tun pada sode ni ti se agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ìyẹn ní ìpínlẹ akwa ibom bẹ nígbà tí ó tẹsíwájú ó níṣẹ rí àwọn méjì tí ó mú báyìí lára wọn òun náà ni elijah edet àti ẹni tí í ṣe alámòjútó etí òkú èyí tá a ti dákọ tiẹ tẹlẹ efiong ni wọn níṣẹ rí àwọn méjèèjì ọhún wọn ti wáá bẹrẹ sí ní ṣe àpàtẹnujẹwọ báyìí o lákàtà iléeṣẹ ọlọpàá ńgbà tí wọn ó tẹsíwájú wọn níṣẹ rí efiong tiẹ ó ṣàlàyé pé ẹ dákun o ẹyin olúwa tòun ẹ ṣeun jẹjẹ gbogbo bọrọ yìí ṣe jẹ pátá lòun ó ṣàlàyé fún yín ǹjẹ bó ló ṣe jẹ o wọn ló ní lóòótọ làwọn wú òkú ọhún kò sí ìpẹ pọ tí wọn wá sin ẹni ẹlẹni wọn lẹyìn tí wọn sì tán làwọn ti ń wo pósí pé àpósí yìí olówó ńlá ni o bó bá padà dọdọ àwọn tí ó rà á owó gegere òun náà ni wọn ó rà á pósí ọhún ó ní lóòótọ àwọn wú pósí o kúrò nínú ilẹ eléyìí tí wọn ti sin sí bẹẹ làwọn sì mú arákùnrin ọhún eléyìí ti sin sínú pósí o àwọn gbé kúrò ńbẹ àwọn dá padà sínú bójú rẹ àwọn sì gbé pósí ọhún àwọn gbé lọ wọn ní ìjẹjẹ mọ wípé arákùnrin efiong yìí ó ṣàlàyé kékeré sì mo wò ó ìgbà àkọ́kọ́ rèé o tóun ò bá wọn dẹrú aṣọ bẹẹ lè sọrọ òun ò bá wọn ṣerú ẹ rí torí pé àwọn èèyàn kan máa ń ṣerú ẹ òun ò bá wọn dá sí rí òun sì ní alámòjútó òté òkun ẹ rí pé arákùnrin ẹ ó máa gba létí ọ̀tún gba létí òsì ni ẹ̀já tẹ̀síwájú torí pé a ṣe lálàyé pé arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí gan ó ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá létí sì ti ń ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ti mú àwọn ọ̀sọ́mọgbé wọn tó kù èyí tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi ṣebí màá bá ti wọ́pù tán tí wọ́n mọ̀ kú kò nú pósí wọ́n gbé pósí ọ̀hún lọ́dọ̀ àwọn èèyàn kan léyìí tí ó rà lọ́wọ́ wọn àwọn tí ń ra pósí òkú gangan owó ò tí ì bà wọ́n létí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe lálàyé o pé ìwádìí alágbára tó ń lọ lọ́wọ́ òun náà láti mú gbogbo àwọn ọ̀sọ́mọgbé wọn eléyìí tí wọ́n jọ ṣiṣẹ́ láabi ìwé ìròyìn punch ló gbé o gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
2: Say a after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like a Panadol. You always dey read the label before you use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
7: Body chance, Lotto money.
8: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and they satisfied as una deal with us, gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money, and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one make our customers get confidence in us, and Golden Chance Lotto don't ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonga country. Now wait to make Golden Chance Lotto the leading general among others. If you won't become our agent, we could send message to 0703-3976-247. 0703-3976-247. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi?
11: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
10: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
13: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ gbá kọ́ bí mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
0: Tá a káàbọ̀ padà gbàǹkangbè ìròyìn ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí o splash 105.5 FM. ẹ jẹ́ ká sáré yàbàrá ká lọ sí ọ̀dọ̀ òdìdí ọmọ ẹni tí ṣe aṣojú-ṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín ni olùdíje dupò aṣòfin àgbà nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM lẹ́kùn gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ honorable Adedeji Dikrilai Ọlajide Odidi Ọmọ. Òun náà ló sì ti ṣiṣọ́ lójú ọmọọba Ṣeun Moronfolu Adelore gẹ́gẹ́ bí olùdarí àgbà fún ètò ìpolongo ìbò rẹ̀ léyìí tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀tun láti ró ìlànà ètò òṣèlú rẹ̀ lágbára sí ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Wọ́n ní ìkéde yìí ló sì wáyé o lẹ́yìn tí aṣòfin náà fúnra rẹ̀ tó buwọ́lu ìwé ìyànsípò ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ọ̀hún láti léwájú ìpolongo ìbò rẹ̀ o káàkiri ìjọba ìbílẹ̀ mẹ́sẹ̀sán eléyìí tó wà lẹ́kùn ìdìbò rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó wá jẹyọ látọ̀dọ̀ olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ fún honorable Ọlajide Tolú Mustafa, ó jẹ́ kó di mímọ̀ wípé Ọlajide náà ló fi ara balẹ̀ dáadáa yan Adelore ní ìbámu pẹ̀lú ìpinnu tó ní láti fi ṣe àkójọpọ̀ àwọn ikọ̀ eléyìí tó ní ìrírí ṣàǹkọ̀ṣàǹkọ̀ nípa ìpolongo ìbò eléyìí tó ní òun kọ́ náà sì ni wọ́n kórajọpọ̀ láti rí wípé wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní wípé ìrírí Adelore nípa òṣèlú nípa ipò adarí àti nípa ìṣàkóso ìkó ìyànjọ àti ìdarí ìgbìmọ̀ olùpolongo ìbò bẹ́ẹ̀ ni kò lẹ́gbẹ́ o tàbí ṣe tí a bá ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan ẹgbẹ́ ìṣọ̀kan àwọn tó jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ àti máa ṣe bọ rẹ̀ nípa òṣèlú ẹsẹ̀ kùkú tó fi mọ́ ìjáfáfá ohun ìfi ẹsẹ̀ múlẹ̀ àtòhun ti ìmúṣẹ àwọn ohun tó ṣe pàtàkì pàtàkì nípa ìpolongo ìbò jákèjádò ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ òní iṣẹ́ rí Adelore òun gangan òun náà ni ó tọ́ sí ó ní bẹ́ẹ̀ sì ni òun ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé kò ní já ẹgbẹ́ òṣèlú APM kulẹ̀. Bákan náà ló tún fọwọ́ ìdánilójú sọ̀yà pé tọkàntọkàn ni Adelore yóò fi ṣe iṣẹ́ eléyìí tí òun gbélé lọ́wọ́ pẹ̀lú ọgbọ́n inú láìṣègbè tàbí ìmẹ́lẹ́ ni yóò sì fi ṣe àgbékalẹ̀ ìlànà ìpolongo ìbò tí yóò fààyè gba olúkálukú nínú ẹgbẹ́ òṣèlú náà. Àti wípé ìyànsípò Adelore ló jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbáradì fẹ́tọ̀ ìdìbò tó ní ìtumọ̀ jákèjádò ẹkùn gúúsù ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ eyín ni ọmọọba Adelore nígbà tí ó wá ń jẹ́ o sí ìyànsípò eléyìí tí wọ́n yàn sí ó lóun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ honorable Adedeji Dikrilai Ọlajide Odidi Ọmọ fún ìgbàgbọ́ tó ní nínú òun o àti wípé ìdí tí òun gangan tí òun fi gba ìyànsípò náà ni wípé òun ní ìdánilójú wípé oníwà rere aṣíwájú tòótọ́ tí kìí já àyàn kulẹ̀ ní odidi ọmọ o tó sì ní àwọn ètò tó jáfáfá tó ní ìtumọ̀ fáwọn èèyàn ẹkùn gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá dé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ó wá jẹ́jẹ́ láti ṣe àmúlò àwọn ìrírí eléyìí tó ti ní látẹ̀yìnwá láti fi ṣe àkójọpọ̀ àwọn ọlọ́pọlọ pípé èèyàn láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn o láti fi mú àmúgbòòrò dé bá ẹgbẹ́ òṣèlú náà ìpolongo ètò ìbò fún odidi ọmọ àti àwọn nǹkan míì tó bá ṣe pàtàkì láti fi rí dájú wípé wọ́n jáwé olúborí. Lákòótán Adelore wá mú dá àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú APM àwọn ọ̀dọ́ àwọn obìnrin àtàwọn onírúurú ikọ̀ alátìlẹyìn tó fi mọ́ àwọn alájọṣepọ̀ lójú wípé ìgbìmọ̀ olùpolongo ìbò eléyìí tí ó wà ní abẹ́ àkóso òun náà ni yóò ṣiṣẹ́ dáadáa ní ìlànà gbangbalàṣáta láì fi gbákanbọ̀ kan nínú àti láì yẹn ẹnìkan nípọ̀sìn pẹ̀lú ìṣọ̀kan àti ìbọ̀wọ̀ fún àwọn tí wọ́n jẹ́ adarí àti olórí àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti fi rí dájú wípé ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún lẹ́kùn gúúsù ó já mọ́ honorable Odidi Ọmọ lọ́wọ́.
1: Ó dá káàbọ̀ láti ọ̀dọ̀ odidi ọmọ ẹ̀wọ̀n ajá ṣe bẹ́ẹ̀ tẹ́ sọwọ́ iwájú o. ká tún lọ sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fún tòní. Wọ́n ní ó kéré tán àwọn èèyàn márùn-ún ní ẹ̀mọ̀ ti dágbére fáyé pódìgbò ṣe. Nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ni eléyìí tó lọ́sẹ̀ mọ́ ìlànà ìgbẹ̀san. Èyí tó wáyé lórí àwọn agbègbè mẹ́ta kan nílùú Lọ́kọjà, ìyẹn ní ìpínlẹ̀ Kogi. Nígbà tí wọ́n mọ̀ pé a mọ àwọn agbègbè tá à ń sọ nípa rẹ̀ yìí o, wọ́n ní àwọn agbègbè bíi Àbúgì, agbègbè bíi Kuchinda, àti agbègbè kan eléyìí tí wọ́n pè ní Màkúgi. Wọ́n ní àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta yìí, òun náà ni àwọn agbébọn èyí tẹ́nìkan ò lè sọ kàrá ibi tí wọ́n ti là wá o. Wọ́n náà ya lógúnlógún, wọ́n ya lọ́gbọ̀nlọ́gbọ̀n, léyìí tí wọ́n sì kọlu àwọn olùgbé, ìyẹn ní agbègbè mẹ́tẹ̀ẹ̀ta tá a pè kẹ́lù. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí, àná tí ṣọjọ́bọ̀ fọ́ọ̀ze, òun náà ló wáyé. Ìjọba ìpínlẹ̀ wọn ní ìpínlẹ̀ Kogi, wọ́n fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, léyìí tí wọ́n ṣe lálàyé pé lóòótọ́ òun náà ni àwọn èèyàn márùn-ún dágbére fáyé pódìgbò ṣe o, léyìí tá ò sì pàṣẹ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò láti dájú pé ẹnikẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà, àti àwọn tí wọ́n fẹ́ẹ́ gbẹ̀san ni o, àtàwọn tí wọ́n pa àwọn èèyàn wọn ni o, gbogbo wọn báyìí òun náà ni kí wọn ó sà ńlẹ̀. Kí wá ni tó ṣokùnfà ìkọlù ìlànà ìgbẹ̀san yìí, léyìí tó fojúbàdé tó sì mú ẹ̀mí èèyàn márùn-ún lọ? Wọ́n ní ẹ ṣeun bẹ́ẹ̀ láàbí ni o, wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ló wáyé o, léyìí tí wọ́n ní arákùnrin kan èyí tí wọ́n ní adaran jẹ̀ ni pàpà ló mú dání, kò mú bájínátù dání o, àdá gérémọ́dì ò sí lọ́wọ́ rẹ̀, kò mú ọfà dání. Wọ́n ní jẹ́jẹ́ rẹ̀ ní lọ o, kó tó di wípé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ elétò ààbò ti ikọ̀ ti fìjìláńtẹ́ èyí tí wọ́n ní ó dojúkọ arákùnrin ọ̀hún, ó sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu rẹ̀. Wọ́n lẹ́yìn tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ tán ló wá ṣe lálàyé pé òun fura sí ni o, bí ó ṣe é ṣe bí ti ń bọ̀ òun kó tún fẹ́ kó ẹran ẹlẹ́ran mọ́ tiẹ̀, òun náà ló jẹ́ kí ìgbésẹ̀ náà wáyé. Wọ́n ní ọgbà èyí tó gbẹ̀mí lẹ́nu adaran jẹ̀ eléyìí tó jẹ́ wípé kò mú nǹkan ìjà burúkú lọ́wọ́. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ṣàdédé òun náà ni àwọn èèyàn kan léè tí wọ́n lè sọ kàrá ibi tí wọ́n ti là wá o, tí wọ́n sì ya bo agbègbè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó lágbára títí o, léè tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ni. Nínú àtẹ̀jáde léè tí ẹni tí ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ wọn ní ìpínlẹ̀ Kogi, ìyẹn Kingsley Fanwo tó fi léde lónìí tí í ṣe ọjọ́ Ẹtì Friday, ó níṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o, ìjọba wọn ní ìpínlẹ̀ Kogi ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ eléyìí tó burúkú jáì, léyìí tó sì ní àwọn tí ìròrí wọn ò bá kú tó òun náà ni ó mọ irúfẹ́ ìwà bẹ́ẹ̀ o, léyìí tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà lákàtà ìjọba wọn ní ìpínlẹ̀ Kogi. Fanwo ẹni tó ṣe lálàyé pé gómìnà wọn ní ìpínlẹ̀ Kogi ìyẹn Ahmed Usman Dodo Ododo òun náà ló ti pàṣẹ o, ìní fún àwọn òṣìṣẹ́ elétò ààbò pé ní kíákíá ní wọ́n ránṣẹ́ sà, òun náà ni kí wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o, kí wọ́n rí dájú pé wọ́n dá àlàáfíà padà ságbègbè náà, kí wọ́n sì ṣe iṣẹ́ ìwádìí láti nawọ́ gá àwọn èèyàn burúkú èyí tó ń kọlu àwọn ẹni ẹlẹ́ni. Ó wáá rọ àwọn èèyàn tí ń gbé lágbègbè náà o pé ẹ ṣe tán láti ran àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́ o, torí pé bẹ́ẹ̀ bá mọ ohunkóhun nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ fi tó wọn létí kí wọ́n lè mọ irú ọwọ́ èyí tí wọ́n fi jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀. Ìwé ìròyìn punch ló gbé lónìí o, gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
0: Tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ogun pẹ̀lú ìròyìn eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ kan tá a mọ̀ sí Gateway ICT Polytechnic sápàdé ní ìpínlẹ̀ Ogun náà ni wọ́n máa ti gba ìdáǹde wọn kúrò lọ́wọ́ àwọn ajínigbé eléyìí tó jí wọn kó. Wọ́n ní ọjọ́bọ̀ òun náà ni ìròyìn ayọ̀ yìí ni ó bọ́ sí ìgboro ayé o. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún náà sì ni àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun ni wọ́n dóòlà wọn lẹ́yìn tí wọ́n ti lo ọjọ́ mẹ́jọ ní ìgbèkùn, eléyìí tó sì mú ìtura àti ìdùnnú bá àwọn òbí wọn o àtàwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà tó fi mọ́ àwọn olùgbé ní ìpínlẹ̀ Ogun àti gbogbo wa pátá, kódà wa tá ń kàròyìn ọ̀hún náà. Wọ́n ní tẹ́ ẹ bá gbàgbé wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ní àwọn ajínigbé ni wọ́n jí gbé ní ọjọ́rùú ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ ní ilégbèé wọn tó jẹ́ ti aládàáni, eléyìí tán ló wà ní òpópónà Pàrágà ní ìpara Rẹ́mọ, ìyún ni agbègbè kan tó jẹ́ wípé kò jìnà sí ilé ẹ̀kọ́ ọ̀hún. Wọ́n ní ṣáájú ni ìròyìn tún ti jẹ́ kó di mímọ̀ wípé ìkọlù náà ni ó wáyé fún bí ìṣẹ́jú fún bí 30 ìṣẹ́jú lásìkò tí àwọn agbébọn ọhún tí wọn bẹrẹ sí ní yìnbọn sókè kíkankíkan tí wọn sì jí ọpọlọpọ àwọn akẹkọọ kò nígbà tó wá ń bá àwọn akọròyìn sọrọ ní ọjọbọ ní iléeṣẹ gómìnà gómìnà ìpínlẹ ogun eléyìí tó wà ní òkè mọsàn ní ìlú abẹòkúta gómìnà dàpọ abiodun náà ló jẹ kó di mímọ wípé gbogbo àwọn ẹṣọ tí wọn wà ní àjọ elétò ààbò náà ni wọn pawọpọ tí wọn sì ṣiṣẹ wọn ní kódà ńṣe ni wọn yí gbogbo àwọn agbègbè eléyìí tí ọ̀nà rẹ̀ lọ sí àwọn inú igbó eléyìí tó wà ní àwọn ìpínlẹ̀ náà àwọn ibi tí àwọn mọ̀ pé àwọn oníṣẹ́ láabi yìí tó lè farapamọ́ sí wọn ni ibẹ̀ ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sinimá wá àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò wíwá wọn títí tí ọwọ́ tí ó fi bà wọ́n o wọn ni abiodun tún sọ̀rọ̀ síwájú wípé ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ yìí náà ló fara gba ọta ìbọn lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún o wọn ní ṣùgbọ́n ní kíákíá òun náà ni wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn láti lè gba ìtọ́jú wọn ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé ó ti ń gba ìtọ́jú bẹ́ẹ̀ sì ni ìtọ́jú rẹ̀ ń kọ́ ìlera rẹ̀ ó ti ń bọ̀ wá sípò ó tún sọ̀rọ̀ síwájú wípé àwọn ò tí ì dáwọ́ kọ́ o lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún torí wípé àwọn ò rí dájú wípé gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún náà ni ọwọ́ bà gómìnà dàpọ̀ abiodun ló wá ṣe ìkìlọ̀ wípé ṣé ẹ rí ìpínlẹ̀ ogun kò ní jẹ́ ibi ìfarasin tàbí ibi ìfarapamọ́ sí o fún àwọn ajínigbé àti àwọn oníwà ọ̀daràn míì ó nítorí wípé ètò ààbò tẹ̀ ń wò òun náà ló jẹ́ ojúṣe àkọ́kọ́ fún àwọn ní ìpínlẹ̀ ogun o eléyìí tó sì fi ń rọ gbogbo àwọn olùgbé níbẹ̀ náà wípé when you see something you say something tẹ́ ẹ bá rí nǹkan eléyìí tó ń kọ yín ní àyín tó dà fẹ́fẹ́ jọ gbàǹkangbì kẹ́ ẹ tètè pé àwọn tó bá yẹ kẹ́ ẹ pé o wọ́n nígbà tó wá tún ń dá àwọn ọmọ ìbéèrè látọ̀dọ̀ àwọn akọ̀ròyìn wọ́n ní alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun bọ̀dé ọ̀jájú ni náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé dídọ́ọ̀là táwọn dóòlà wọn àwọn ò sanwó kankan o àwọn ò san tọ́rọ́ bẹ́ẹ̀ làwọn ò san kọ́bọ̀ a sì tún dúpẹ́ wípé ààyè báyìí làwọn dóòlà gbogbo àwọn èèyàn yìí wọ́n ní ṣùgbọ́n o wọ́n kó àwọn tí wọ́n dóòlà ọ̀hún wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn láti wò ó bí ibi tí ìlera wọn tó dé dúró wọ́n ní ṣùgbọ́n o olúkálùkù wọn kọ̀ wọ́n ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn.
1: ọ̀dà ọlọ́run ṣeun. ó dá àwọn ìròyìn eléyìí náà ló jẹ́ pé kásọ̀láyọ̀ làwá mọ̀ ń pè wọ́n torí pé ayọ̀ náà lọ bá dé. wọ́n ní àwọn ẹbí ti ẹ̀mí àti yaskira eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ kwara alhaji umar seriki usman eléyìí ti ẹni pàápàá fẹ̀kàn tẹ́lẹ̀ rí wọ́n ti jí ẹ̀mí náà gbé lọ. wọ́n ń lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn karambà ní ẹ̀dá ti ń jí ẹni ẹlẹ́ni lọ. Emir Alhaji Umar Seriki Usman wọ́n ti gba ìdáǹde wọn o lẹ́yìn tí wọ́n sì sẹ́rí padà sílé láyọ̀ àti àlàáfíà. àwọn ìgbìmọ̀ ti emir ọ̀hún òun náà ni ẹ̀mọ̀ kéde ìgbésẹ̀ náà lẹ́yìn tí ẹ ṣe lálàyé pé ọjọ́bọ̀ Thursday òun náà ni ẹ rí bàbá padà o. ǹjẹ́ kí ni gbólóhùn tí wọ́n ń bòrè lẹ́nu kó wá wọn. ìrẹ́kọ̀ yìí nàná wọ́n ní alihamudulilayi ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n sọ níṣe ni awo ẹ nílá wà ní òun wọn ń pè alhamdulilayi rọbìlì alami ǹjẹ́ bó o ló ṣe jẹ́ gan wọn ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé àwọn ẹbí ẹ̀mí ọ̀hún òun náà ní ẹ̀mọ̀pá bìyàbì dun ọ̀rọ̀ pé àwọn karambà ní ẹ̀dá yìí wọ́n jí bàbá gbé ni wọ́n ní gbogbo ìgbà tí wọ́n fi jí wọn gbé lọ báyìí àwọn òfìgbà kan fi tẹ̀sí báàlẹ̀ o orí àwọn làwọn jókòó sí léyìí táwọn bẹ̀rẹ̀ sí ní gba àdúrà kíkankíkan pé kọ́lọ́run àlá ó jọ ọ́ kó bá wọn dóòlà ẹ̀míà kó o lákàtà ọ̀dọ̀ wọn. wọn ní kódà lórí ìtàkùn ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ eléyìí tí ẹ ti kéde ọ̀rọ̀ ọ̀hún òun náà ni wọ́n sì fi àwòrán ẹ̀míà Alhaji Umar Seriki Usman sí èyí tó wọ aṣọ láàrẹ̀ èyí tó ní àwọ̀ búlúù. wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o pé ọpẹ́ lọ́rọ̀ àwọn já sí báyìí o torí pé àwọn karambà ní ẹ̀dọ́ ọ̀hún eléyìí tó jí ẹni ẹlẹ́ni gbé lọ wọ́n mọ̀ fojú àwọn èèyàn wọn hàn ṣégè o kó tó di wípé wọ́n tu ẹni ẹlẹ́ni lẹ̀. bákan náà lọmọṣorí ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí pé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn kan eléyìí tó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlógún èyí tí ẹ̀pọ̀rúkọ tiẹ̀ ní dàníírì aláàjì yàrò òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti kéde o pé ẹ wò ó àwọn ti dóòlà eléyìí náà kó làkàtà àwọn ikọ̀ ajínigbé eléyìí tí wọ́n jí gbé wọn ní ìgbọ́ ọba kan eléyìí ti mẹ ní ìkòyí ilé òun náà ni wọ́n ti jí ẹni ẹlẹ́ni gbé o léyìí tó sì jẹ́ pé ọlọ́run ti ṣe ó ti gba ìdáǹde rẹ̀ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ọláyinka ayanlade nígbà tí ó mọ fi àtìjáde léde tó sì bọ́ sí àkàtà àwọn akọ̀ròyìn ìyẹn lánàá tí í ṣe ọjọ́ bọ́ fọ́ọ̀zẹ̀ wọn náà ṣe lálàyé o bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn òṣèlétò ààbò tó kù òun náà ni wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ léyìí tí wọ́n sì láǹfààní àti dóòlà arákùnrin ọ̀hún láì farapa. Ìwé ìròyìn punch daily post ó gbé e lónìí ó wá di gbáǹkọ́gbè lórí tábìlì tiwa. Pẹ̀lú eléyìí náà láṣẹ máa ṣẹnu déédéé síbi torí pé ó róke lónìí lórí ìròyìn eléyìí tá a pè ní
0: gbáǹkọ́gbè.
1: Ọ̀gbà bàbá ti nídìí báyìí lunch break extra ló kù pẹ̀lú atọ́kùn ètò ni ìyẹn Kenneth Ogwaje. Cake boogie fúnra ẹ.
0: Yes,
1: the man with the bebe. Ọlọ́run bá gbọ́
0: ẹ
1: tún gbádùn rẹ̀ bíi tàtẹ̀lé wa láṣẹ lọ́wọ́
0: elédùnmarè.
1: Àmọ́ bó bá di náà aago méje.
0: Àgbọ́dọ̀ sọ yóò
1: ká àwọn ọ̀gbọ́dọ̀ ṣe ń bì àwọn kò tó àtúbẹ̀ àtúbẹ̀. Àmọ́ tó bá di náà aago méje àṣálẹ́ òní ẹ pàdé ọ̀làríwájú àdéhùnsẹ̀ tí gbogbo yín mọ̀ sí ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ lórí ètòkẹ́ lè tó fa pólíbàgì fàájì dání àríyá extravaganza ni o yóò tún dùn gbọ́gbó tún kan sí i ó di ọjọ́ ajé monday ká tó rẹ níbi tá a fi kọ́ sí lónìí o ìyẹn gbáǹkan gbìròyìn láago méjì sí mẹ́ta ọjọ́ ajé monday ni àmọ́ lọ́la ti fún tẹ̀dọ̀rọ̀ yìí ó fojú bàdé àwọn tèmiládé nù
0: bẹ́ẹ̀ni
1: bójú ojú mi ó má gbé
0: ọkọ mọ kan lóye nǹkan ìjọ wọn sunday ló fi pé
1: bó wà ní bójú ojú mi
0: ṣọta àgbà ni
1: àbí o yóò máa rọ̀ wá lọ́rùn kò ní le koko mọ́ wa títí wá di ọ̀la òun táwa àti yóò jọ máa pàdé ìyá àdínìyí náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ o ṣe dáadáa.
0: Temilade Aloko òun náà lèmi ń jẹ́ ó dìgbà kan náà

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
2: Ó yà wò ó ń rè ń rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Kashia. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kashia. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Kashia. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Kashia. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Kashia. Ṣo ti Kashia? Mo ti Kashia.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
6: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
7: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
6: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
5: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
6: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
7: Èrè aládùn àti fọ̀rọ̀ wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
6: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
5: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
7: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
8: Here you go there.
9: Mom, you didn't add milk.
8: No need to. Taste it and see why.
9: Wow, but how?
8: Is it milky?
9: Yes.
8: Is it creamy?
9: Yes.
8: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
9: I love it, Mommy.
10: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.

ìyàwó ẹ̀kọ́ ọmọlọ́gbọ́n dorí ẹja mú ìrọ̀ gbogbo wọn di nínú. Akíṣíkù o orí ogbó kò gbó kò tọ́, Akíṣíkù o orí oyè kò tó bá.

0: àwọn ẹ̀kọ́ ọmọ ọlọ́gbọ́n dorí ẹja mọ́ ìrọ̀ gbogbo wọn dì í lóhùn ẹ̀kọ́ ní bàjẹ́ o.
1: Yeah, it's up for a while.

0: lẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Gbogbo ọ̀nà nílé tí ti fi fanimọ́ra láràárọ̀, kọ́ọ̀bù kan, bóòlì kan, lásìkò kan náà.
4: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
5: Ìwọ náà kò ojúmọ́.
4: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
5: O dáná, sọ ká gbọ́.
4: Àbí.
3: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.

0: ìbàrẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rẹ̀ lẹ́dùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní awátá fi wá ìwọ ló ní pé ká máa lọ pé kò ní sìn kankan àtinilẹ́yìn kò dúró mọ́ tini gbogbo ògo fókò ń rírí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpòlò bá ń bomi rin ìwọ náà ọba ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkàn nìkan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún ṣẹkẹrẹ òta ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá à ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfiwọ́ lọ nìkan ìwọ tó ń múrí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dà mọ́ àwọn alágbára tótó ọlá rẹ ọba tó ní bímọ ṣe lọ́dọ̀ abiodun adewole lorúkọ mi mr w ńlọpọ èèyàn máa ń pè mí ìjọba àbílẹ̀ lẹ́tọ̀ ètò níjọba àbílẹ̀ ó tún ti lẹ́fùrù gba gbòós sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ̀ sílé fún báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò ìjọba àbílẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ kùkú ìṣèjọba lẹ́sẹ̀ kùkú ńlá mọ́ gbéyàwó lórí ètò yìí tíndọ̀lá owó lọ́lọ́ọ̀tú desmond adégbòye ga tuntun jì àgbáwo ìlànà ojú ẹ̀rọ tó wà lẹ́nu sẹ́fún sáà tá a wà ẹ́ àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kùrù kẹrẹ lórí bí ó ṣe dá ọlá olúwa fálétí àtàwọn yòókù tó kíní tó kéjì dàǹdàrúkú ẹ̀wà làájẹ́ sùn bó láti ṣe o lórí ètò ìjọba àbílẹ̀ fún ti òní torí wípé àrára dádú àṣekínní ọ̀hún ní pápápá ni torí wípé ẹ̀yìn ibi tí à ń lọ òjìnà ṣùgbọ́n àyàbí tó pọ̀ ẹ jẹ́ kí n mọ kí àlejò mi káàbọ̀ sórí ètò lásìkò yìí àwọn tí bá ń tẹ̀lé wa lórí social media wọn ó ti mọ ibi tá à ń lọ alága tẹ́lẹ̀ níjọba àbílẹ̀ ọ̀nà àrà bùlíamin adẹ̀rẹ̀mí ògúndélé ẹ káàbọ̀ sórí ètò ìṣà.
1: ẹ ṣe mr w ẹ kú ọjọ́ mẹ́ta.
0: sálàáfíà lẹwà.
1: a dúpẹ́ o ẹ ṣe gan.
0: a ní dààmú.
1: àmì.
0: ẹyin ẹ jẹ́ kí n tibí bẹ̀rẹ̀ wọ́n ní àríṣe láríkà àríkà ni bàbá àrègún nígbà tí ẹ̀yin fi wà ní ìjọba àbílẹ̀ níjọba àbílẹ̀ ọ̀nà àrà ẹ kàn bá ráwọn èèyàn létí àsìkò tẹ́yìn wà ń kánṣu iye ìgbà tẹ́ ẹ ló ń bẹ̀ àtàwọn bírà tẹ́ ẹ dáńgbà náà lọ́hùn tó fi jẹ́ wípé ìtàn ò ní gbàgbọ́ ẹ̀ pé nígbà tí bùlíamínú adẹ̀rẹ̀mí ògúndé tó fi wà ń kánṣu lọ́nà àrà ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ẹ bá ń ka gbogbo gudugudu àti yàyà.
1: ẹ ṣe mo dúpẹ́ mo kí gbogbo ẹ̀yin èèyàn mi ní ọ̀nà àrà local government ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta mo wà gẹ́gẹ́ bí alága ọ̀nà àrà ní ọdún 2017 April 7, 2017 tí dìdí May 29, 2019 so ó dàbí ọdún méjì a lo ọdún kan fún alága fìdíhẹ́ a dẹ̀ lo ọdún kejì fún alága tí wọ́n dìbò yàn so kátìkà chairman fún ọdún kan executive chairman fún ọdún kan lásìkò tí mo wà ní ẹgbẹ́ alága ní 2017 ọ̀gá wa olóògbé senator Abiola Isaac Abiola Ajimobi àwọn ni wọ́n yàn wá nígbà náà àwọn ni wọ́n yàn mí sí alága ọ̀nà àrà lásìkò tí a di alága ní 2019 àsìkò tí wọ́n ń pè ní world economic meltdown ni nígbà yẹn ó dẹ̀ ń pé ọrọ̀ ajé àgbáyé ó mẹ́hẹ̀ẹ́ nígbà náà ìgbà náà ni ó jẹ́ pé àwọn local government ni o state ni o wọ́n jẹ owó oṣù mo rántí pé nígbà tí mo di alága ní April yẹn owó oṣù mẹ́wàá àbí mọ́kànlá òní kanṣu jẹ tí mo dẹ̀ mọ̀ táwọn èèyàn ò lè gbàgbé so ìgbà tá a débẹ̀ àbẹ̀rẹ̀ infact ọ̀rọ̀ tá a kọ́ sọ́njọ́ yẹn èmi pẹ̀lú àwọn tí mo bá àwọn òṣìṣẹ́ sọ mo sọ fún wọn pé wẹ́ wọ́n nígbà tí mo wáyé wọ́n ní kò sówó ní kanṣu táwọn òrówó gbà o àwọn jẹ́wọ́ oṣù mo sọ ọ̀rọ̀ kanjọ́ náà mo ní nítorí ẹnìkan ọlọ́run ó lè pọ̀ dìde ìlú kan run nítorí ẹni tọ́lọ́run bá dẹ̀ nífẹ̀ẹ́ sí ọlọ́run lè da odidi ìlú kan sí mo sọ àsọtẹ́ yẹn pé ní ọjọ́ náà wípé pẹ̀lú ògo ọlọ́run nítorí ti tèmi oníṣẹ́ tí mo dé kanṣu yìí o nǹkan yàtọ̀ and then mo dẹ̀ láyọ̀ láti sọ wípé ká tó lo oṣù mẹ́wàá ní kanṣu gbogbo owó oṣù mẹ́wàá ọdún kan tí wọ́n jẹ wọ́n gbà náà àsanwó yẹn tán
0: kábíyèsí
1: lásìkò ìgbà yẹn ṣe hàn pé tí kanṣu ọba tí ì sanwó kò lè possible for council láti máa ṣe àwọn sí àkànṣe lórí ìgbà náà yẹ dẹ́ ẹ̀tọ́ yìí náà mọ́gbà yẹn náà lórí àjọ àtijọ́ wa ti pẹ́ so lásìkò ìgbà yẹn ojú ọ̀nà tó lọ láti ọlọ́run ṣògo títí lọ sí jẹ̀bú ojú ọ̀nà yẹn wà kò sí rìn gbà yẹn spot kan bẹ́ẹ̀ ń bẹ̀ tọ́ pé ó ti gé ọ̀nà yẹn sí méjì à ń pè bẹ̀ ní òkè ẹlẹ́sìn tẹ bá rántí mọ́tò kan kò tí ju ọsẹ mẹta tí mo di alága lọ mọtò padà mọtò ilé tó padà tó jẹ pé ẹmí èèyàn sófo ń bẹ ń jọ yẹn nígbà yẹn so ìgbà yẹn bó láti fẹ ṣe so pẹlu ogun olorun ni ogbon atinuda ni june that year laarin osu meji mo make sure wi pe a balo yan yen to gesme ti moto n pada yen mo make sure pe a se nigba na to pe oju awon yen loju won omo ba se ri owo ta fi se sugbon olorun a lowo council n gba yen ogbon ke ade lowo ara wa sugbon ogbon atinuda la fi ri owo ta fi se ona yen gba na lati gba na e le gbo wi pe moto pada ni oke elesin iyen eni elekeyin laarin onu kan ti o wa di pe mo wa nibe yen na e mo fe en ba je alaga council awon yen mo pe kaakiri mo ranti fe be ba gbagbe nu kulu ikan na awon kan awon local government awon adugbo kan ma n pe yin gba na awon kan alase e play audio won fun mi bayi ti won pa pe awon orowo ijoba awon ori nkan kan gbogbo won ni mo n lo n balẹ yoko kan community yen mo n lo balẹ yoko kan mo fokan won balẹ gbara tọlọn de pe ki eto ọrọ aje ko ma se dada abẹrẹ si ni se gradient na abẹrẹ si ni da oda abẹrẹ ni se gbogbo awọn ise to ye ki ala ki council o se lati

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní kó kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier? Mo ti

0: inú mi sọ̀rọ̀ kan bí ré pamọ́ sí.
1: Pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́. Mo ti di sọ̀rọ̀.
0: Ẹnìkan kì í bọ́lọ́ọ̀gì ní sọdẹ tí ẹ pé kú.
2: Ayé fẹ́ ò fẹ́ lọ.
0: Fúnra èsè náà ní dọdẹ olórógbò tí ẹ ti fi pa jẹ o.
2: Wọ́n ní mi ò lè dàgbọ́n mi ò lè tẹ́gbẹ́. Mo yarí mo dọkùnrún mọ́ wọn lọ́wọ́. Wọ́n gbìyànjú sí wọ́n ṣáàtì bá mi
0: jẹ. Èdùmàrè jẹ́ nípa fi dọdẹ kọrin kí n rere gbẹ́ mú.
1: Sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́.
0: Fúnra àgbébọ̀ náà ní fẹsẹ̀ ara rẹ̀ túlẹ̀ débi awújẹ.
1: Mọ́ wọn lọ́wọ́.
0: Èdùmàrè bẹ́ẹ̀ mú re tèmi.
1: Mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́.
0: Mú re mi tẹ̀mí lọ́wọ́ ni mo ti ń wà.
1: Mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́.
0: Àgbélẹ̀he làgbẹ́ ẹ̀gbìn tòun ti kára ń
2: wá. Wọ́n wá wọn lérí.
0: Kí re mi ó tẹ̀mí lọ́wọ́ lóde ń di ẹ̀.
2: Ẹ jáwọ́ lápọn tí o yẹ.
0: Àgbélẹ̀he lewúrẹ́ náà he kókó jẹ.
1: Mo ti di sọ̀rọ̀ mọ́ wọn.
0: Àgbélẹ̀he lẹkùn he gala.
1: Sọ̀rọ̀ tó yí
0: gbogbo. Àgbélẹ̀he lọmọ kékeré gbogbo ṣe é òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ etí omi.
2: Mo la.
0: Tẹ́sàtẹ́sà là àgbélẹ̀he kùrọ̀.
2: Yé fẹ́ ò fẹ́ lọ. Kì í ṣe fẹ́ mi kú.
0: Àní kí n gbórí ilẹ̀ tá a jọ wà yí rire.
1: Padà fáìdà tù pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́.
0: Kí ni ó sùn mí bọ̀ lókè èpẹ̀?
1: Sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́. Mo ti di sọ̀rọ̀ tó yí. Mo ti di sọ̀rọ̀.
0: Bébí ọ̀pọ̀ ní kú tán.
1: Mo ti di sọ̀rọ̀ tó yí.
0: Kí wọ́n tó kéde eré tó tọ́ sí wọn. Adániwáyé má jẹ́ wọn ó kéde eré mi láìsí mi.
2: Wọ́n lè rí.
0: Ìgbà ọ̀pọ̀ pẹ̀yìn dàtán ni wọ́n ń wáre wọ́n kàn.
2: Àwọn lápọn tí o yọ.
0: Ọba mi Èdùmàrè má jẹ́ wọn ó fi eré mi ṣàpínlẹ̀.
1: Sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́. Mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo. Mo ti di.
0: Ẹni tí ń wá owó eré ní wá.
1: Mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo.
0: Èdùmàrè dákúndábọ̀ má jẹ́ wọn ó fi eré owó wa ṣàpínlẹ̀ o.
2: Yẹ́fẹ́ ò fẹ́ lọ.
0: Èèyàn tí ń bèrè ọmọ eré gidi kúkú lọmọ.
2: Màtọ́mbà ìtọ́.
0: Ọba tó láyé bá ní fún wọn lójúlówó ọmọ.
2: Ọmọ ò lè tẹ́.
0: Má jẹ́ wọn ó fi eré ọmọ tiwọn náà ṣàpínlẹ̀.
2: Wọ́n gbìyànjú sí wọ́n ṣáàtì bára mi jẹ́. Láíláí padà fáìdà ọ̀tún.
0: Ẹni tí ń wáya eré láya nínú eré náà ni wọ́n ń wá o.
1: Ti sọ̀rọ̀ tó yí gbogbo.
0: Elédùmarè dákúndábọ̀.
1: Mo lọ.
0: Ṣé wọ́n tètè fipò àpọ́nlẹ̀?
1: Tó yí gbogbo.
0: Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsì lorúkọ tí mò ń jẹ́ Elifánso Lóyìnre.
2: Àfáìdà.
0: Ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fùn òpapọ̀jọ.
1: Ti sọ̀rọ̀.
0: G Arco Sky. Global Radio King of Scorer Continental and Intercontinental.
1: Mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́.
0: Babatunde Ọláwúwolo lóòtú ètò àríyá extravaganza o.
1: Mọ́ wọn lọ́wọ́.
0: Òní jẹ́ ọjọ́ keje nínú oṣù Agẹmọ oṣù Ògún. Oṣù kẹjọ.
2: Wọ́n lè lè lè wọ́n lè bá.
0: Ọdún 2024. Mega Child of God. Sọlá rẹ̀ ó la mojú ẹ̀rọ lásìkò tá a jọ wà yìí o.
1: Sọ̀rọ̀ tó yí gbogbo.
0: This is àríyá extravaganza. This is àríyá extravaganza. A supercalifragilisticexpialidocious and synthetically phantasmagorical Rico Yoruba entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀.
3: Flash FM 105.5.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Here you go there.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: Milo!
11: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
12: Ìṣègùn làwà ní.
10: ǹjẹ́ òun la àwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
12: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
10: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
13: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
10: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
12: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
10: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
13: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
12: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
14: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
15: Shared meals like delicious jollof and chicken.
14: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
16: That's why we say let's go home. There's food at home.
17: Enjoy the taste of home with a newly proved Onga chicken flavor.
18: The taste of home.
19: Dem say monkey smart, na because the tree near. But now monkey will jump past the eye they quick see.
20: Don't call me Angie.
19: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron.
20: Yes, sir.
19: Now only the biggest moves go make I see you.
20: I keep okay.
19: Everybody come show themselves.
21: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Ha ha. Sharply recharge your decoder. Make you not for miss anything, though. All the bass goes they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
22: Hola.
23: Baba, akọrin látàárọ̀ ni. O ti sún mi. Ibo gan la lọ bolẹ̀ mú mi lọ.
24: Arákùnrin, fọkànbalẹ̀. Ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó. Ohun rè.
25: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM, *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
26: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
25: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Mo ti ń jẹ owó ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Mo ti Cashier.

ẹ̀nà mọ̀ pé lórí ètò àrí extravaganza no darling abala ẹdán lórí social zoo n bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n Robbie Jenkins náà wà ń kalẹ̀ ṣùgbọ́n àtúnfijó tẹ̀yìn lẹ́dùn.

0: time or DJ Copy?
1: Láwùjọ.
0: Ó ti pẹ́ táwọn èèyàn ti ń sọ pé níjọ́ ò lọmọ ọ̀tẹ́dọ́lá ti ẹ̀ máa lọ́kọ. DJ Copy tó fẹ́ràn láti máa wọ pink ṣá. Àbí gẹ́mi ti ẹ̀ pé ní DJ Copink. Ó ní ìjẹ́ mọ̀ pé ojoojúmọ́. Lójoojúmọ́ náà ni àwọn èèyàn máa ń nawọ́ ìfẹ́ sí òun. Gbogbo ìgbà náà ni wọ́n máa ń sọ pé ọ̀gbọ́ àwa fẹ́ fẹ́ ni o. Ó ní ṣùgbọ́n ìgbájúmọ́ ìwé gbàwé ẹ̀rí látún gbàwé ẹ̀rí lọ́sì tóun ti ẹ̀ ń bá kánú ayé báyìí náà lòun fi ń yẹrí bẹ̀ṣẹ́ tóun fi ń yẹra wípé àní gbogbo ẹ mọ́ gbọ́rọ̀ lọ́kọláya fẹ́ni fẹ́ dé tán òun ráàyè. Oníbọ̀rọ̀ bá ti ń dé ọ̀rọ̀ pé bóun ni alpha DJ Copy ìgbà olómarí. Òun kàn ní ẹ ṣáà rí pé mo wà ní skul, mo ń lọ sukúù lọ́wọ́. Ó ní bí ìyá bàbá òun bá bèrè pé ìwọ ọmọ yìí ìjọ ò ló mọ̀ọ́kọ̀ wálé. Ìjọ òun kẹ̀ ló kẹ̀ máa mọ́kọ̀ wálé kẹ̀ ìwọ ọmọ yìí kẹ́ ẹ ṣó ò mọ̀ pé ó kẹ̀ ń dàgbà ní kẹ. Florence Ọ̀tẹ́dọlá ẹni tí gbogbo wa mọ̀ sí DJ Copy òun náà ló sọ̀rọ̀ bóde ń gbá ọmọ ẹ̀lẹ̀ ládùúgbò tiwọn ìbàdàn bóun ní alpha. Bóyá àwọn náà tí ní interest lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ṣùgbọ́n kí ni wọ́n ń fara àti ẹ ṣe o. Ṣùgbọ́n ẹjẹ́ àjọ gbé ìyàwó báyìí ṣó máa ń jọra wọn ṣá. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọlọ́mọge tó ń bẹ ládùúgbò ló jẹ́ pé wọ́n ti bàlágà. Òmíràn sì ń fẹ́ láti tẹ̀síwájú pé òun fẹ́ kàwé sí i. Bóyá mi náà wo pé pẹ̀lú gbogbo mi nǹkan tiẹ̀ ṣe ń lọ láàrin lọ́kọláya ní orí social media yìí ṣe àti lọ́kọ afẹ́ yìí sì báyìí. Bí kálukú ṣe ń bá láìfọ ẹyí ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan sì ń nawọ́ ọ̀fẹ́ sóun náà. Ẹjọ́ kí ni ìmọ̀ràn ti yín o jàre? Irú rẹ̀ ò bá ń ṣe irú ọmọ tó wá láti ilé Ọ̀tẹ́dọlá ń kọ́. Báṣìrí èèyàn ti ń nawọ́ ọ̀fẹ́ sí i. Ṣé ká sọ wípé ìgbésẹ̀ kí ni ká sọ wípé kó gbé? Ẹkọ́ gbẹ̀gbẹ̀sẹ̀ ẹwọ ẹ ṣe sùúrù náà. Àwọn kan wà tó jẹ́ pé àkókò wọn wọn rí nǹkan míì náà fi ṣe ju ìnáwó. Kò ní ìfò sọ́hun fò sí ìfò sọ́hun náà sì ni wọ́n ti sọ ká máa tilé ọkùnrin kan bọ́ sílé mi fi ṣe side hustle. N tí àwọn nígbàgbọ́ ń bẹ páwọn lè fi máa lówó ń tí àwọn ní táwọn fi ń survive nìyẹn. Kí ni wọ́n ń forí ẹ rò lásìkò yìí? Ó láwọn nǹkan kan tó ní ìrètí àbí tó fojúsùn pé o fẹ́ dà tó fẹ́ ṣe tó fẹ́ jẹ́. Orí ọ̀fẹ́ àǹfààní bẹ́ ò tí ì dé. Owó ilé owó ta ó gbá gbogbo ẹ̀ papọ̀ kò tiẹ̀ tó nǹkan kan. Lóòótọ́ kàwé ó ti parí sùkúù. Tí ó bá jẹ́ pé àlàyé yẹn ó mì ní ẹ̀ lóòótọ́ ó dẹ̀ rí pó ti ń ṣiṣẹ́. Àlàyé má pẹ́ ńlẹ̀ o tó o bá pẹ́ ńlẹ̀ jù. Oúnjẹ alẹ́ rẹ̀ lè di tolóńgìn ní. Ẹja lọ sọ́dọ̀ area father. Your father. Charlie boy ni o. Charlie boy area father. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn kan ti ń bèrè nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe ń kàyéfì. Ó ń ṣe wọ́n lè mọ̀. Ròyíròyí gba ọkàn wọn wípé Charlie boy yìí àti ẹ̀mọ ti ń ṣe àmọ́rú èyí tó jẹ́ àmọ̀ bóyá kàkà ń ṣakọ bóyá gay ni bóyá ara gege Gabriel ti ń jẹ́ gébú ni. Ó ní gbogbo ohun tó bá wu kálukú yín ni kí wọ́n máa fẹnu wọn sọ. Ó ní torí òun mọ̀ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò tí ì máa bá ayé dọ́gba ibi ayé yí dé wọn ò tí ì mọ̀ kankan. Ẹlòmíì sì ń gbé ayé 1904 ní 2026 tá a wà yìí. àmọ́ sọ̀rọ̀ kan ó ní pé bí èèyàn bá wo abala kejì tó jẹ́ abala ìdí abo ọmọ ènìyàn tí ń bẹ lára rẹ̀ ó ní èyí ò sọ wípé kéèyàn ó kéré lọ́kùnrin èyí èèyàn kò yẹ ní kò sọ ní dẹ́ni yẹpẹrẹ gẹ́gẹ́ bí ọkùnrin kò yẹpẹrẹ ìjẹ́ ọmọkùnrin ènìyàn kò sí ẹ̀yẹpẹrẹ ìjẹ́ ọmọ ènìyàn pẹ̀lú tójó sọ̀rọ̀ yìí ni wípé fọ́tò tó gbé jáde yìí o inú àwòrán yìí o ẹ̀yin náà kúkú mọ Charlie boy bẹ́ẹ̀ bá ti ń wo yarí lọ́tún ẹ mọ wo timútimú ẹ̀ ló sì ẹ mọ wo gbogbo ìka rẹ̀ náà kìkìdá òrù ká ni ká tọwọ́ ká tọ́jú ká tọ́nu gbogbo ẹ̀ papọ̀papọ̀ a sì máa jọ tàwọn ẹlẹ̀ àwòrán yìí náà tún wáá jọ tobìnrin bó tilẹ̀ jẹ́ pé kò lo yarín kankan bí ṣùgbọ́n ètè yìí ó dàbí ìgbà téèyàn kún ó múra rẹ̀ náà bíi tobìnrin Charlie boy níyàwó ó sì tún bímọ pẹ̀lú ṣùgbọ́n tó ń sọ náà ni wípé kíní ńbẹ̀ńbẹ̀ ara ń téèyàn fi lómìnira ara ẹ̀ náà ni pé gbogbo ohunkóhun tó bá lè ṣe gbogbo ohunkóhun tó bá fi ń ṣàwárí ara rẹ̀ kò sí èèwọ̀ ńbẹ̀ kò sì sọ ní di ìdàkudà ojàre Charlie boy ló sọ bẹ́ẹ̀ o mo mọ̀ pé wọn náà mo rò pé ǹjẹ́ àtàsìkò báyìí kí wọn náà wá wo the famous side of yourself báyìí o female side irọ́ wo sì lálákọ́yè rẹ ni.

0: ẹ̀tì ẹ̀jẹ̀ ń ju béèrè kan síta ẹ̀yìn èèyàn.
1: A ó ṣeun.
0: Láǹfààní àti ipè wọlé bá yọ ẹlẹ́pẹ̀.
1: Màmá mi ó ṣeun.
0: Tó bá sì jẹ́ pé màá dùn láàrin ara yín náà ni ẹ máa béèrè láàrin ara yín o.
1: Ó ṣeun. A ó ṣeun la fún mi.
0: Ọwọ́ ti arákùnrin kan.
1: Ó ṣeun la fún mi.
2: Mo dúpẹ́ Olúwa ò jáyé fi mí ṣe.
0: Ẹni tí ìròyìn gbé wípé.
2: Olúwa ò jẹ́.
0: Wọ́n ká níbi tó ti ń fipá bá arábìnrin aláǹgànná kan ní àjọṣepọ̀. Ọwọ́ wa tẹ́ wọ́n wá bí pé.
2: Èéṣe
0: kí ló rí lọ́bẹ̀ kó tó wa rú ọwọ́.
1: Orí
0: ló dé. Èmi ó ṣe. Èmi ó ṣe bí ọ̀rẹ́ mi Yorùbá Orthography Media tí mọ̀ pé èmi ó ṣe.
1: Kí ni màá fi sọ́ọ́rẹ́?
0: Èmi ó ṣe tó yẹ pé nu gbogbo obìnrin tí ń bẹ nínú ayé ń gbónú gbogbo abo aláǹgànná nìwọ rí bá sùn. Aláǹgànná lórí bá ṣe chàǹtìrìchì.
1: Ọba mi mọ̀ ṣùn.
0: Èsì tí ó fọ̀ náà ni wípé òtútù ń mú òun. Tá a bá ní purọ́ lóòótọ́ òtútù àsìkò ní agbára pọ̀ ọ̀gá ọkà sí àràbí ijó àti ro. Olótútù yẹn ló papọ̀ jù.
1: Ọba mi mọ̀ ṣùn.
0: Lòun ò bá lè mú un mọ́ra mọ́. Òun sì wọ̀ tún wò sí ọba pé báyà bá rádàá àfo bẹṣẹ bọ̀. Ibi ó ti rí aláǹgànná obìnrin yìí rèé o. Lọ́ba yá ọba ṣẹ̀tọ́ ó tọ́. Ọ̀rọ̀ wá dọ̀rọ̀ ti ilé ẹjọ́ lórí rẹ̀ torí kálukú náà ló lélẹ̀dá
1: ẹ̀.
0: Kálukú wa náà ẹ̀wẹ̀ náà la sì ní àbíbò ni lálẹ́tọ̀ wa. Ìdájọ́ tàdájọ́ májísírèètì wá gbé wá ni wípé. Bóòni níbi nǹkan dé dúró yìí. Aida yálà kó o fẹ́. Arábìnrin aláǹgànná ẹ̀ kó o mú un ṣaya. Ó sì jẹ́ pé gbogbo bí nǹkan bá ṣe ń lọ. Bí ọ̀rọ̀ ìgbéyàwó yín bá ṣe ń lọ náà láà máa ṣàmójútó. Tàbí kẹ̀ kó o lo sáà ọdún mẹ́wàá lọ́gbà ẹ̀wọ̀n.
1: Àṣé báyìí ló dùn
0: tó. Níbi ọ̀rọ̀ gbédé dúró yìí ìmọ̀ràn owó lẹ́lẹ́ gba máà ní ẹ o. Ìmọ̀ràn owó lẹ́lẹ́ gba arákùnrin yìí báyìí o. Ẹ ló o. Ẹ kalẹ̀ o.
3: Pàtàrọ̀ ìyá Lámúfẹ́. Kí wọ́n ṣe ìgbéyàwó fún wọn tọ́fẹ́ náà ni.
0: Kí wọ́n ṣe ìmọ̀ràn tẹ́lẹ̀ gba arákùnrin yẹn ni pé kó kúkú má rì.
3: Ṣé bó wù ú ni? Ó ní nǹkan tó wù lára rẹ.
0: Bó ni ó ṣe kó.
3: Òun náà ló ti mọ nǹkan tó wù lára rẹ. Kí ṣe ìyàwó kan.
0: Ọmọ
3: àpéjú kọ́lẹ̀ wọn lọ.
0: Ẹ̀ṣẹ̀ bí ọdún mẹ́wàá náà wọ́n ní kí
3: ìkọ́ ọdún mẹ́. Ẹ̀ka lẹ́yà lágbọ́n ni ẹ̀ka àtàrà ẹ̀ kú.
0: Ó
3: jẹ́ ọ̀la máa tẹ̀yìn síwájú.
0: Àmì o, ẹ ṣe ò yá lábọ́. Ẹ̀ló.
4: Ẹ̀ló.
0: Ẹ̀ka lẹ́ o.
4: Ẹ̀ka o.
0: Bàbá o.
4: Oo.
0: Àẹ́kùjọ́ mẹ́ta.
4: Àtàbọ̀.
0: Àtàbọ̀.
4: Ẹ mà kálẹ̀
0: o.
4: Kí ọkùnrin yẹn kọ́kọ́ lọ wá bàbá aláwo kan tó gbóná ṣáráì.
0: Ok.
4: Kó lọ fẹ́ obìnrin yẹn ní kóòtù. Pẹ́sẹ̀ tó ń gbé lọ, kó má gbé lọ ilé ìta rẹ̀. Kó gbé lọ ibi tó ti wò ó. Nígbà àwọn ọba tó wá gbádùn.
0: Ok.
4: Ó ti escape ẹ̀wọ̀n tí ìbá lọ. Ó sì ti fẹ́yàwó rékété nu.
0: Rékété! At least yóò tẹ̀ lé pitán ẹjọ́ bàbá ẹkújọ́ mẹ́ta o. Àgbà onítọ́ lórílẹ̀ o.
4: Àbí.
0: Ó ṣe òṣè yóò yàtọ̀ sí pé yóò tẹ̀ mọ̀tọ́.
4: Ẹ̀lú
0: ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀ka alẹ́ o.
0: Ó jàre.
4: Ìyẹ̀rí ó ti fẹ́yàwó ń ti ẹ̀nìyẹn.
0: Ó ti fẹ́yàwó ń ti ẹ̀nìyẹn.
4: Ó pé ju kó lọ sí ọdún mẹ́wàá lọ.
0: Èmi rò pé ọlọ́dún mẹ́wàá yẹn kì í pé mẹ́wàá gangan. Ẹ̀wọ̀n ọjọ́
4: náà ni bí àlọ́bẹ̀.
0: Àmì.
4: So ó pé ju kó fún ọ kódà kó jẹ ọdún mẹ́ta àtàbọ̀ ó pé ju kó lọ ọdún mẹ́wàá yẹn lọ. Kó lọ wá dọ́kítọ̀ tó bá dáa tó bá mọṣẹ́ra dáa. Wọ́n fún un lóògùn kan bá tọ́jú ẹ̀.
0: Ó dáa.
4: Ó kàlẹ́ má tètè sàǹsà náà ni. Ìgbà ọdún mẹ́wàá yẹn tó pé yóò ti sàǹsà.
0: Yọ sàtán. Ìyẹn tún deep. O lè má pọ̀dún mẹ́wàá gan-an. Ẹ̀tún rí yẹn wí. Orí àwòrán obìnrin ọ̀hún gan-an ó dàbí pé inú rẹ̀ ń dùn pé òun ti ní baálé kan báyìí. Ó ń fẹyín kẹ̀kẹ̀kẹ̀ ní kóòtù ni. Ẹni ẹlẹ́ni tá a mọ̀ bóyá ní tó yí lórí tẹ́lẹ̀ náà nu.
1: Kí ni màá fi sọ́ọ́rẹ́.
0: Lodù tó yìí sì ń wọ̀ mí lára.
1: Kí ni màá fi sọ́ọ́rẹ́.
0: Mọ ọjọ́ ti wá lọ báyìí náà ni nǹkan. Ẹ jẹ́ máa fèyí ṣe lọ fún ta lé òní. Àwọn máa fèyí ṣe lọ àní fi lọ̀lọ́ ẹja tó lọ tí ò dénú búwá máa fèyí ṣe lọ àní fi ṣe lọ ti kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò. Ládùúgbò kan àkàsọ òní yẹ lẹ́sẹ̀ ọ̀mọ̀lé o. Ẹ kẹrẹ òní já lẹ́sẹ̀ gbogbo ẹni tí ń gungun ẹ wúrọ̀ rọ̀ gẹ̀dẹ̀ télépo fi ń ṣọ̀bọ̀. Yóò máa rọ̀ wá lọ́rùn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ gẹ́gẹ́ báyà bá ti fọwọ́ mi ti aṣọ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ni tòdèrè kókó ọ̀rọ̀ ẹ̀rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ báyìí náà ni ẹ̀rọ kókó lágbàlá. Ilé ò wá nílé wa ọ̀nà nínà wá o. Gbangba òde òní gbá lójú ìkùnà tó burú òní kò wá òní kòkùnà búburú lójú ọ̀nà àwọn panápaná òní ríṣẹ́ iná ṣe lẹ́ẹ̀dẹ́ kó wá wa. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsù lórúkọ tí mò ń jẹ́ Elifánso lóyìnrí ọ̀kan ṣoṣo àjànà òkútẹ́gbà gbòjẹ́ fún pápọ̀jọ. This is a real extravaganza. A super califragilistic expialidocious and synthetic califantasmagorical Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò. Bùmbà rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó dàárọ̀.
1: Bàbá mi máa ṣeun, ó ṣeun, ó ṣeun la fún mi. Bàbá mi máa ṣeun, ó ṣeun, ó ṣeun la fún mi.
5: Ó ń kilẹ̀, ó ń milẹ̀, ó ń kilẹ̀, ó ń milẹ̀.
6: Splash 105.5 FM, the integrity station.
7: Here is
8: 105.5
7: One station, all the hits.
6: 105.5 Splash.

0: 105.5. You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
1: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
2: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
1: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
0: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
1: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
2: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
1: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
0: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
3: Hello.
4: Hello, Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy-jiggy. What happened? Una get issue?
3: Oga counselor. No be quarrel matter. Na because say me and I dey plan better life together. I want make all our pikin wey we born, make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make you no go lead to football team.
4: That one a small thing now. Una fit enjoy yourself wella. Once you don't do family planning.
5: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
6: Hola.
7: Baba, akọrin látàárọ̀ ni. O ti sún mi. Ibo gan la nlọ bolẹ̀ mú mi lọ.
8: Arákùnrin, fọkànbalẹ̀. Ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. O yà wò ó. Ohun rè.
9: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀, *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
10: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn?
8: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Àlá ọjọ́ bíbẹ̀rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣo ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
11: You hear that sound? Na the sound of millions wey dey wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am, come register the code wey dey under the bottle cover for guinnessng.com/1759. You fit collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what you still dey wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions dey. Drink responsibly. Na only for people wey don reach 18 years and above.

jẹ́ ká máa kíra wa kó aṣálẹ̀ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà. Bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbáńlá ayé. Ìkànnì Splash FM 105.5 ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn àfi Ọba Murtala Adébáyò Àkàndé nìyẹn mẹ́fà ọ̀rọ̀ ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Kábíyèsí Bàbá. Àfihàn rèé eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní Idán Gangan. Idán Gangan lètò ìròyìn eré ìdárayá eléyìí tó máa ń dùn tí gbọ́ngbọ́n máa ń kán sí i lójoojúmọ́ yẹn. Lorúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babatunde Ọmọláwu Alex Ferguson nìyẹn àgùntà sọ́ọ̀lù ọkùnrin ogun. Bákan náà Ṣọlá Rẹ̀ó The Mega Child. Àbálọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ yìí. Ẹ̀bẹ́ ṣe ń gbọ́ wa àǹfààní ń bẹ láti wò wá ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀. Síkírú Àyìndí ojú ìtèrè lorúkọ títí mi ọmọ ọmọ Àkítí Korí nígboro ọdẹ òmu Àkítí Korí wọn. Ó yá pápá pàákà sún sọ́wọ́ iwájú lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook yẹn. Àwọn wo lọ lọ́wọ́ bọ́tìnì mi lápá abẹ̀ yẹn. Dami Bẹ́ńbẹ̀ Ayọ̀mídé Lọ́sìn òun náà ń bẹ lápá abẹ̀ yẹn. Mò ń bọ̀ lápá abẹ̀ yẹn ẹ̀yin tiwa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Mo ti rí ẹ ń bẹ Yakubu Olúkẹyẹ àkó àsìkò yìí. *347 lẹ máa fi gbórí wọlé o ìyẹn lórí ti káàṣì yẹn. *347*1004*1# òun lẹ fi gbórí wọlé torí pé àwọn èèyàn á tún láǹfààní láti gbẹnu sí ìyẹn ní àṣálẹ̀ tèmi. Ẹ má gbàgbé wípé bó bá ti ń jẹ́ cashport báyìí ní gbogbo ọjọ́ ẹtì Friday. *play 3 get 30 ticket ẹ mọ̀ pé yẹn náà máa ń wà ń bẹ̀. Má ní mi ò sọ fún yín o. Béèyàn bá ṣe wá ta sí béèyàn bá ṣe play sí o ní àǹfààní láti jẹ òun náà ló ṣe fẹ̀ lójú sí bí nǹkan ṣe jẹ́ nìyẹn. *347*1004*1# àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé yẹn www.cashe.ng ẹ tún bá bẹ̀ yẹn wọlé ajá síbẹ̀ lọ́wọ́ kan. Upshootings ẹ jẹ́ ń gba àárín gbùngbùn ti Ìbàdàn wọlé torí pé àjọ ilé tó ń ṣe kùkárí líìgì àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè wa Nàìjíríà NPFL Nigeria Premier Football League wọ́n ti yí koto wọ́n ti ṣe draw bí àwọn ikọ̀ ó ṣe mọ́ kojú ara wọn ikọ̀ ti Shooting Stars òun náà ni ó mọ ṣíde.

ìdílọ́gbọ̀n àti ọgbọ̀njọ́ ìyẹn nínú oṣù tá a wà yìí. Òun náà ni ó mọ láǹfààní láti máa gbìnà yá o. Ẹ bá a bá ń sọ nípa ilé ìgbàgbọ́ ọjẹ́ ilé wa. August 28 and 30 òun ni August 28 òun ni ilé ìgbàgbọ́ ọjẹ́ ilé wa ni ó mọ láǹfààní láti gbìnà yá. Bá a bá wá ń sọ nípa ikọ̀ ti Shooting Stars yóò mọ ṣíde ilé ìgbàgbọ́ ọjẹ́ ilé wa. Ìyẹn ní pápá ṣeré Adamasegbà ń bàdán bí níbẹ̀ ni ó ti máa láǹfààní láti wáyé òmù ni ikọ̀ ti Shooting Stars wà ìyẹn fún match day one òmù ni ikọ̀ ti Shooting Stars wà o. Wọ́n máa gbàlejò ikọ̀ ti Inter Lagos. Wọ́n mọ láǹfààní láti gbàlejò ikọ̀ ti Inter Lagos. Àmọ́ ẹ jẹ́ kí n mú ìfigagbága márùn-ún àkọ́kọ́ ti ikọ̀ ti Shooting Stars. Ẹ̀jẹ̀ mú wá fún yín ìyẹn first 5 game wọn torí pé ma day one wọn a máa kojú ikọ̀ ti Inter Lagos òmù ni Shooting wà o. Bákan náà ma day 2 ikọ̀ Tèyínbá International ni wọ́n mọ bá pàdé ewé ni ikọ̀ Shooting sì ń lọ. Bákan náà Kano Pillars Shooting Stars ó máa gbàlejò ikọ̀ ti Kano Pillars ìyẹn nìbàdàn bí bó bá ti ń di ma day 3 nìyẹn. Ma day 4 ewé ni ewé play 2 United là ń lọ. Bákan náà Katsina United yóò tún máa bọ̀ ìyẹn nílẹ̀ Ìbàdàn bí a máa gbàlejò ikọ̀ ti Katsina United ìyẹn ni ma day 5. Bá a bá ń sọ nípa first 5 game ikọ̀ ti Shooting Stars nínú ìdíje líìgì àgbà ọjẹ́ ilé wa. Eléyìí tí ó mọ bẹ̀rẹ̀ ìyẹn ní ọjọ́ 28 ìyẹn nínú oṣù tá a wà yìí on the 28th of August. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn Inter Lagos, Èyínbá International, Kano Pillars, Plateau United àti Katsina United. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn àmọ́ bá a bá wá ń sọ nípa líìgì àgbà ọjẹ́ ilé wa bí wọ́n ṣe máa kojú ara wọn sí Ìkòròdú City òun àti ikọ̀ ti Rangers Bees òun ni wọ́n àjọ máa wá kò. Abia Warriors òun àti ikọ̀ ti Kunt Calivat FC. Bákan náà Barawa FC àti ikọ̀ Nasarawa United ni. Bende Insurance òun àti Warri Wolf. Enugu Rangers àti ikọ̀ Katsina United. Rivers United àti Plateau United ìjà United àkọ́kọ́ wáyé fún ìgbà àkọ́kọ́ ní sáà tá a wà yìí láàrin Rivers United àti ikọ̀ Plateau United. Kwara United àti ikọ̀ Kano Pillars. Niger Tornadoes òun àti Èyínbá International ni Shooting Stars àti ikọ̀ ti Inter Lagos ni. Doma United àti ikọ̀ ti Sporting Lagos. Bá a bá ń sọ nípa ma day one nínú ìdíje ti NPFL Nigeria Premier Football League bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn o. Bí nǹkan ó ṣe láǹfààní láti lọ nìyẹn. Àní *347* lè máa fi gbórí wọlé lórí ti káàṣì ẹ̀yẹn *347*1004*1#. Àbí kẹ́ ẹ gba ojú òpó tayélukára wọlé ìyẹn www.kaase.ng. àmọ́ short code tí mo pè fún yín yẹn mọ̀ jà tanra wa short code yẹn ó ń lọ lónìí wẹ́rẹ́rẹ́ ń ṣẹ̀rẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ń lọ báyìí ó ń kún mú bí ìdodo ẹ̀fọn lọ́wọ́. Bá a bá ń sọ nípa short code yẹn *347*1004*1# ẹ fi gbórí wọlé ìyẹn lápá abẹ yẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Bí nǹkan ó ṣe lọ nìyẹn o bí nǹkan ṣe máa lọ nìyẹn bá a bá ń sọ nípa ma day one nínú ìdíje ti líìgì àgbà ọjẹ́ ilé wa bí nǹkan ṣe máa lọ nìyẹn first 5 game ikọ̀ ti Shooting Stars náà mo já yín tán. Ok ẹ jẹ́ ń bọ́ sínú ìdíje ti CAF Champions League. Bá a bá ń sọ nípa àwọn ikọ̀ eléyìí tí wọ́n láǹfààní láti lọ sójú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje ti CAF Champions League ìyẹn ìdíje ti Champions League tilẹ̀ adúláwọ̀. Bá a bá ń sọ nípa àwọn ọkọ̀ eléyìí tó ń láǹfààní láti máa sojú orílẹ̀-èdè wa Nàìjíríà Enugu Rangers eléyìí tó láǹfààní láti gba líìgì bákan náà ikọ̀ ti Rivers United àwọn méjèèjì yẹn ni wọ́n ń bẹ nínú ìdíje ti CAF Champions League. Bí wọ́n ṣe wá mọ̀ kojú àwọn ọkọ̀ wo ni wọ́n mọ̀ láǹfààní láti kojú ìyẹn nínú ìdíje yìí. Ok àwọn ọkọ̀ tí wọ́n mọ̀ kojú Enugu Rangers